0: méjèèjì ni oríṣà. A wo agbára tí ó tún dá ọdún kan ọmọ lòyún lẹ́yìn àdúrà yìí. Àbẹ́ wo agbára tó tún fẹ́ mú ọmọ lẹ̀ kọ ọmọ ta. Àbẹ́ wo ẹ̀mí tí ń kówó mọ́ ọ lọ́wọ́ tí ń kówó mọ́ ọ lára lẹ́yìn àdúrà yìí. Gbogbo májẹ̀mú aṣọ ni dèdàkudà. Oró àjẹ́ oró ìkà nínú àgọ́ rẹ̀. Ẹ̀yin ẹ̀mí má kọjá ibẹ̀. Ó tó gẹ́ báyìí. Bí olúwa ṣe ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ láàyè, iná kó gbà dànù. Ògo ni fún ọ Jésù. Jésù olúwa wa. Sit down.
1: Ẹ jókòó gbogbo èèyàn tó ń gbọ́ mi. Ẹnìkan ní wòlíì sáà ti àṣẹṣẹ mẹ́yẹ bọ̀ lápò. Àní tí ó fi di Sunday ṣe bọ̀ ọgbọ́n tá a wí. Ó ṣeé ṣe kọ́ mọ́ fìbí ẹni pọ̀ fẹ́ bì. Olùfẹ́ iṣẹ́ ló ń ṣe lára ẹ o. Jésù ní tí mo sọ fún ẹnìkan, òun ni mo sọ fún gbogbo èèyàn. N tá à ń ṣe yìí, ẹ̀mí Ọlọ́run ló ní ká lọ́ọ́ gbé wá bẹ́ẹ̀. Bó ṣe wà yẹn, àwọn èèyàn tí ó rí ọ̀pọ̀lọpọ̀ ìtúsílẹ̀ wà lóyún báyìí, wà ríṣẹ́ ṣe, bó gbó ṣe ń jẹ́ ti Ọlọ́run, àlọ́ bọ́ ń ṣejú mi, wọ́n rìn mí sí ìràn yìí ni. And not only that, gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi nílùú Ìbàdàn, chọ́ọ̀tì wa tó wà ní headquarter, ní ọ̀la ni agbára ẹni tó ní ayé àtọ̀run, ìsìn ìgbọ́wọ́lé ni. O lè mọ n tá à ń ṣe ń chọ́ọ̀tì náà rèé, òun ló fi jẹ́ pé testimony pọ̀. Àwọn tí wọ́n bá wà nínú chọ́ọ̀tì ni wọ́n gbọ́ àwọn testimony àbàmì tá a gbọ́. Àwọn testimony ti mú mi lójú ènìyàn. Ààyè ò ní gbà mí, mo fẹ́ tún lọ sílé agbára padà. Ẹnìkan ni mo ní ẹ̀bẹ̀ àdúà. Ẹ̀bẹ̀ àdúà wo ló tún ti gbogbo ètò ń gbà yìí lọ? Mọ́ ẹ gbà ni. A lọ láti gbàdúà bí ìṣẹ́jú méje sí. Gbogbo ẹni tó ń láǹfààní àti gbọ́ mi. Oo, kò sí bó ò ṣe nìkan àlàjá. Àǹdẹ́jẹ́ ń fẹ́ lé ìkun. Bí n bá ti kúrò nínú stúdíò báyìí, màá yára bọ́ sórí Facebook. Aago mẹ́fà bọ̀ 6:30. YouTube aago mẹ́fà bọ̀, Facebook 6:30 àti TikTok ní aago mẹ́fà bọ̀ láàárọ̀ yìí. Ètò wa dáa ju gbogbo lé. O ní pé ẹ mú ọsẹ tẹ mọ fi wẹ̀. Bá a ṣe gbàdúà sí títí wọ ọjọ́ Sunday tàbí ọ̀sẹ̀ tí ń bọ̀ nìyẹn. At least a gbàdúà sí ọ̀sẹ̀ yẹn. Màá sọ ìjọ tẹ́ lò gangan. Ètò wa tún dáa jù ni pé tó bá di ọjọ́ Thursday, summit wọ́ bẹ̀rẹ̀, leadership summit ní aago mẹ́wàá láàárọ̀. Ibẹ̀ láà wà títí di ọjọ́ Friday. Ọdún aago méjì náà láà mọ̀ jáde lójoojúmọ́. But bó tiẹ̀ jẹ́ pé ó ní refreshment inú, ó lóúnjẹ nínú, ó sì lówó wọlé nínú. N tó bá imú da lẹ́yìn sí àárọ̀ ọ̀la níbi ọwọ́ aago mẹ́sàn-án sí mẹ́wàá, gbogbo registration ó ti tán, a ní gbàyàn wọlé mọ́. Ìwọ tó bá fẹ́ join wa. Wẹ́mà náà lónú ó ti wáyé ní ọjọ́ Thursday and Friday. Tó bá wá di ọjọ́ Saturday, gbogbo ẹ̀yin tẹ́ ẹ ka Bíbélì yín tán pátá. Ìlúkílù tó ọba wà, àdúgbò kádúgbò tó ọba àti máa gbọ́ mi, wà wá gba certificate yín. Àwọn Bible school náà graduate. Oh my God. Ẹ já wo tí Jésù ò ní sẹ́ ìyanu ọ̀dánwò. Ọ̀dọ́ gbogbo àwọn tó bá lọ sí ìdánilẹ́kọ̀ọ́ fún gbogbo àwọn adarí náà, gbogbo ẹ̀yin evangelist, gbogbo àwọn pastor, gbogbo náà ni ó gba certificate ní ọjọ́ Friday. Inú mi sì dádùn. Ẹ já múra sí, ẹ já tẹ̀síwájú nù sọ jí afẹ́fẹ́. Engineer in no time, aládùà ń ṣe mí, àdúà mú mi, ẹ já lọ.
0: Olúwa ní kí ẹnìkan gbàdúà yìí, just only one person. Ó ní kọ́ gba àdúà yìí pẹ̀lú gbogbo ìmísí rẹ̀. Ẹ gbọ́ ẹnìkan ló ní àdúà tí mo fẹ́ kẹ́ ẹ gbà yín lórí ìjókòó. Tó o bá fi gbogbo ẹ̀mí rẹ̀ gbà á, nǹkan kan ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀. Ẹ kígbe ní ẹ̀yin ayé. Màmá rántí pé ti ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ẹ̀jọ́ wá. Bẹ́ẹ̀ bá sì jọ wá, àyàn mọ yín ò rí bákan náà. Ẹ̀yin ayé. Kí lẹ fi ṣàbálé ìrànlọ́wọ́ mi? Mi ọmọ bọ́yẹ gẹ́ẹ̀tì àdúrà yẹn sà. Tí wọ́n bá ní wọ́n ṣàbálé nǹkan, wọ́n rágà bó ni. Tò wọ́n bò mọ́lẹ̀, ò ń kọjá ń bẹ̀ lójoojúmọ́ ṣùgbọ́n ò rí nà rí. Torí pé wọ́n ti bò mọ́lẹ̀. Wà á mọ̀ kọjá lẹ́gbẹ̀ẹ́ ọkọ àyàn mọ́ òsì ní mọ̀ pò ni. Torí pé wọ́n ti bò mọ́lẹ̀. Ẹ má wojú ẹni tẹ́ ẹ dúró tì ẹ kígbe ẹ̀yin ayé. Kí lẹ fi ṣàbálé ìrànlọ́wọ́ mi mọ́lẹ̀? Ẹ pọ̀ wọ Olúwa. Iná sì yín níbi. Àjọ gbàdúrà yìí ni gbogbo ẹ̀mí tí ń bẹ nù ẹni òfin kéèjì ẹni tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ lọ ẹ̀yin ayé o. Kí lẹ fi ṣàbálé ìrànlọ́wọ́ mi mọ́lẹ̀? Ẹ pọ̀ wọ Olúwa.
2: si yini di e je ki awon meta so e da da aya da da da ki la bi sabale yin lowo mi mole ina si yini di masha elle ke taye de bosh Oluwa
1: be se ngbadua mo si to ri nkan kan na wo wa ke owo igba ibi mi owo to we mi ton da yan lowo mi duo so bi yan ti pe seyin owo igba ibi mi ton da aye mi duo Je kaye mi o koja lo ma lo bo mi Esa gba won adua yi e ba mi pe sister kon Amen Jesus Oluwa wa omo bi ni tewo bayi o si eni tin da wo duo do awon alagbara emi lo lati akoko yi lo labe majemu ti pin rawo e tin sise Eti mama re mo nipa e. Ja tu me ko toli abada. Mo pa la se dide soke. Lati oni lo ina ko jada. Ti atapo lara re. Mo so gege bi woli Olorun. Mo pa la se oru e ko jade loju. Owo to pe mi jade ninu eje. Ton te ire mi duo. Si waju mi duo jade o ya ma lo bo mi e bi owo yen lori sa olorun iko ni wa o si fun wa lase lati pase mo duo gege bi omo alase mo pa ase sinu ayan ma awon eniyan yi gbogbo owo to seka owo buku owo ika to fa o jade tabi to we o ni sentaye re owo yen gbe owo yen jade lara ogo ni fun Jesus si dansa ha o dabi eni pe ka mo lo le mo gbogbo eni to ngbo mi nko gbe nkan hanu let ko ta wa ni ola olohun o ba ngbo ati bo supin odun oni mo fi nkilo fun o pe ko gba Jesus ko so mo to fe da si inu enikan ni simi wa ekan lo so emeji mo gbo pe gbogbo agbara ti olohun ni toluwa ni bibeli so wipe eyan mo otito oni otito yo si so yin dominira jesu nikan lo otito osu ke wa lele osu ominira ni so bi ba se mu po yen o ri nti o tele o ya gbogbo eyan gbe owo le ori ke gbo owo le idodo e dide nle baba mi atolohun mi oni lojo isegun segun fun won ogun ti won o le so fun yan emi mi ma ko tu o lenu e wa gbo kili o to su loni to ba ni gbagbo wa ka owo wa lowo wa ta olore in the name of Jesus oh my God ara won kan ta nse ni igba ta ba se ta wonu iwa su lo awon adua yi ko si esu o le daduo ai loyun iyagan o le daduo ai loko o le daduo ko le withstand the adua yen na gbogbo eni to nlanfani ati gbo mikin to man lo gbogbo eyin te fe san ida mewa atore loni oni ida mewa oni lojo isegun o fe san ore o fe san ida mewa mo mi kan text mi nigba ti an san ida mewa won tan won so bi nkan se yira ninu aye won ati ninu oja won enikan ti o mo nti won se a wa mo se lara re nibo lo ti fe nibo lo fe gbegba ko si asiri oluwa nbe pelu awon to beru e gbogbo eyin te fe san ida mewa atore o ye na soke olorun ipe mi si orun awon eyan yi agbara to gbe Jesu Oluwa dide mo ni ko wonu owo e lo wa gbo mi kili o to su loni bo gbe ni to je oni ri o wa okan sami o ko gbe to amimi kini account number to le san ida mewa tabi ore adua re gba tabi ore abe isisi account number church lele 2017 42 90 47 Comfort Life Mission International First Bank in here bi o ba lo yen lo eleyi 1966 36 38 73 1966 36 38 73 Access Bank Comfort Life Mission International yen no gbe jade
3: eyin ti an bi lo ni o ye kunle oni won bi obugbe yen joku but eyin omo ti an bi lo ni e kunle pelu ire ta su loni owo tin da iran lowo eduo mo ni ko gbedanu wa gbo o ninu omo wa je olu omo ninu awon olokiki o ko ti enu owo be wa ro won mu ninu aye happy birthday long life and prosperity enjoy ara e loni oni oni ojo ketala ojo ti o se pin oni to ni ojo tuesday ojo isegun wa da segun eyin te mark wedding anniversary yin lati seju yi lo anu alailegbe kan yin lara e lo pade anu o idile yin awon eyin o fi ola yin toro e se ami ke gbe to ami mi in the name of Jesus happy wedding anniversary
1: God bless you mo gbadura fun Nigeria lowo president ati awon governor wa Nigeria gbo owo Olorun ko di president wa mu ko di awon governor wa mu ki mi si ko wonu yin ko dara fun yin enikan ni mo fe share testimony e je ki o loud ko neat lori number it is well with you 08 88 71 65 66 e send the message ire atanu ko ba yin e je mo lori Facebook you are blessed it is well with you
4: ojumo oni tun mo oye alaafia lakidiri loju orun onise owo nrerin muse onisowo nfeyin laaro kutu be lara onise ijoba ngba yagiyagi tori ba meji ko 32 fm ni won gbo 94.9 ojo ayo loni
5: 32 fm 94.9 laughter house orioke tete premier mokola ibadan
6: Irawo kan yo mi lutiti Irawo san tohun dagbalagba peju si afin gori oke o han ketekete ikani 32 FM doju won letente oba laarin awon okan ni 32 FM 94.9 ikani aderin ko sonu oke tente premier mokola ilu ibadan lati sun didun fo mo araye ibudo ayo atori sun idunnu ni 32 FM iroyin asiko ti o leja makan nu ere idaraya lese kuku ati kaakiri agba ese bi se wa ni agbadunu eto to n parunu re ka ja fe to omo niyan ka si gbe ni afere je lowo are ni je tenu ko tete boli ko ikan ni 32 fm do su pa ran kaye 94.9 lo ba

0: FM 94.9.
1: O ma se o agbọnrin esile sin je lobe ajapo ti igbo nipa oloye adegoye gata ofi kadegoke fca tinu egbe oselu adc ti gbogbo awon eyan pinle oyo ti pinu po ni won fi ibugbe wole lodun 2027
2: tani gaba hun bo se ma so fun gbogbo banu
1: ti Mr. Solution o yato ja o si die lara awon lerin to lohun o se gbogbo ona patapata to fi mo oju rin to lo lati du ibadan soke ogun gbogbo re ni o di titun se gbogbo awon agbalagba ti ojo ori won to ti sun ma adorin odun edi won ma gba owo ajemonu loshoshu eke eto eko koni gbeyin ati bebe lo gbogbo eyin eyan pinle oyo eya aja katara sasa kabu kadi dibo wa ka lo dibo fun oloye adegboye gata ofik adegoke sca gboye ata labia asia egbe oselu adc olowo gbogbo bayi lami won e ma pe daddy mommy gboye ata ni e dibo fun daddy mommy gboye ata ni e dibo fun
3: Ìgbìmọ̀ tó ń ṣàbójútó ètò ìnáwó àti àlàálẹ̀ rẹ̀ FSRCC àti àjọṣepọ̀ pẹ̀lú àjọ tó ń ṣàkóso ìgbóhùnsáfẹ́fẹ́ NBC ń lo àǹfààní yìí láti pe àkíyèsí aráàlú sí ìkọminú wọn nípa ìtànkálẹ̀ àwọn tó ń ṣòwò ìyánilówó lọ́nà àìbófinmu IFOs èyí tó ń ṣàkóbá fún ìnígbẹ́kẹ̀lé àti ìdúróṣinṣin ẹ̀ka tó ń ṣàkóso ètò owó níná nílẹ̀ yìí. Àwa ń fẹ̀ yín gbà yín nímọ̀ràn pé kẹ́ ẹ yẹra fún ìbáṣepọ̀ pẹ̀lú èyíkéyìí nínú àwọn ayédèrú ayánilówó yìí. Ẹ ṣe ìwádìí ipò tí ìwé ìforúkọsílẹ̀ irú ilé iṣẹ́ bẹ́ẹ̀ wà lórí àwọn alátagbà yìí www.cbn.gov.ng www.nacom.gov.ng www.pencom.gov.ng www.sec.gov.ng www.fsrcc.gov.ng Ẹpẹ CBN sórí 0707-338-4828 SEC sórí 0209-462-1168 àti 0916-772-3240 Olùkéde FSRCC.
4: Kí ló ṣe ní tàgùn bọ́lá ara yín báyìí?
5: Bọ́lá, wàhálà ti dé o.
4: Kí ló ṣẹlẹ̀?
5: Iṣẹ́ àkànṣe ilé ẹ̀kọ́ tíjọba gbé fún wa lọ́dún tó kọjá tá a gbowó ẹ̀ tá a parí tá a rọpá àti jẹ lọ. Ó yá kàti kọ̀wé sí mi lórí ẹ̀ o. Wọ́n ní àwọn rí ìwé ẹ̀hónú gbà lórí ẹ̀.
4: Kí wàá lè máa ṣe báyìí?
5: Bọ́lá, kí ni mo máa ṣe àbí kí la máa ṣe? Ṣé o ò gbanú owó náà ni?
6: Ìwà ìjẹkújẹ lẹnu ìṣọba máa ń dènà ìdàgbàsókè fún àǹfààní aráàlú ni. Ó gbọ́dọ̀ dópin nípínlẹ̀ Ọ̀yọ́. Kọ ìwé ẹ̀rùnú nípa ìwà ìjẹkújẹ tó bá kófìrí lágbègbè rẹ sájọ Oyaka. Ọ̀rọ̀ àṣírí ni wọ́n sì fi ṣe. Olú iléeṣẹ́ àjọ Oyaka wà ní 473 Fajimi Street, Agodi GR Ìbàdàn. Tàbí kẹ́ ẹ̀kọ́ sí àwọn ẹ̀ka ọ́fíìsì wa méje yòókù bí i number 7 Fọwẹ́wẹ́ Street, opposite Fọwẹ́wẹ́ Islamic School, Ṣákí, plot 41, block B, Oriole Extension, Off Ring Road, Ìbàdàn. Number 17 Onípele Street, along Onikoro Monia, ládojúkọ ojú ọ̀nà márosẹ̀ Ọ̀yọ́ sí Ìbàdàn. Number 12 Tọkọtaya Street, Tara Ògbómọ̀ṣọ́ àti ní ìsẹ́yìn lẹ́gbẹ̀ẹ́ àánú Olúwapọ̀ Central Mosque ládùúgbò Sunmill lójú ọ̀nà tó lọ Ṣákí nílùú ìsẹ́yìn. Kí ìwà ìjẹkújẹ lè dópin nípínlẹ̀ Ọ̀yọ́, má dákẹ́ sọ̀rọ̀.
7: Ìkéde yìí wá láti ọ̀dọ̀ àjọ tó ń gbógun tiwa ìjẹkújẹ nípínlẹ̀ Ọ̀yọ́, Oyaka.
8: Nìbàdàn nílé olúyọ̀lé ojoojúmọ́ ni gbọ̀ngàn ayẹyẹ ń pọ̀ sí. Àmọ́ bó ti wá wù kó pọ̀ tó bàbá ni bàbá ń jẹ́ lọ́jọ́kọjọ́ ni gbogbo ayé ṣe ń gbóṣù bàǹbà. Fún gbọ̀ngàn ayẹyẹ Lafia Event Center. Láì dé ètò pẹnu, ẹni tó bá dé Lafia Event Center ló lè ròyìn. Bẹ́ẹ̀ ṣe fẹ́ sí ló ṣe wà ńlẹ̀. Ní láfẹ̀rẹ̀ gẹ̀dẹ̀ tó gba èèyàn bíi 1500 lẹ́ẹ̀kan náà. Fún èyíkéyìí ayẹyẹ bíi ìfinijòyè, ìgbéyàwó, ìgbẹ̀yìn arúgbó ẹni, ọjọ́ bí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó fi mọ́ èyí tó jẹ́ mini size tó gba èèyàn 300. Tẹ̀lé lò fún AGM, conference, meetings tó fi mọ́ èyíkéyìí ètò tẹ fẹ́ ṣe. Ọkọ sì tún wá ní Lafia apartment tó wà ńlẹ̀ fún èyíkéyìí ìsinmi ojú ọdún fún mọ̀lẹ́bí àti iléeṣẹ́ tó fi mọ́ lájọlájọ 24/7 iná tọ̀rọ kóso àyè ìgbọ́kọ̀sí tó fẹ̀rẹ̀ pẹtẹ tó fi mọ́ ètò ààbò tó gbópọn àbẹ́ẹ̀ bọ́ àyíká yẹ ti lọ wà jù. Ẹ wò mí ìròyìn ò tó àmójúbà ẹ kàn sí Lafia event hall and apartment lónìí nínú ọgbà Lafia hotel àpáta Ìbàdàn. Ẹ sì lè pè wọ́n lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0708-759-5867 Lafia event hall and apartment. We are waiting to host your event.
9: Every new day is an adventure where each moment is a chance to be active, grow, and learn.
10: Look, Mom, I'm getting better every day.
11: You sure are. I am so proud.
9: Support their growth with LactoGrow 4, which contains vitamins and minerals, nourishing your child's tummy to support his active body and active mind.
10: This is not for me.
9: Let's help support his growth. LactoGrow 4. Grow active. Grow ready.
0: ba se lawon akose mo se dokita ti seye be na la lawon awurusasa mechanic
12: GMF Auto Services Limited
0: boye ti de be wo ni oje mo pomo na mo pa awon erin lakata bu rin se ni o diagnose moto yin ke se bi won ti ma fe nu fapo sori tabulator wait and get ni ko ni lo cabo ti machine ba tin discover problem la mo fix e lowo kan tori gbogbo original spare part tin be le bi ba awon alala lu ata awon alala tun ta gan to wa nko lopo yanturu se ri pe gbogbo nse fe loju kan lo wa.
13: Yes, so our services, the consultancy, diagnosis, key programming, transmission repair, maintenance, spare part sales, plus plenty, plenty of don't get things. GMF Auto Services Limited. Pay for number 3, Oni Lane, beside White House Hotel, behind Boys High School, Labawo, Ogunpa Ibadan.
0: E kope won lori ago na ke mo bo se wa si 0806634 8917 0806634 8917 to ba fe ke mi oko ri ogun GMF ni oyan layo.
14: Ejo onile kan tabi dukia to nfe alamojuto iwo ni won ba wi
15: je o fe bo ninu alupaida ati da awon agent abaniwale dukia yi ko ye ko bo so wa awon alai lootu eyan e ka bo si le se southsandsproperty.com nebi ti ati fi omoluabi sise ifokobale agbe ajosepo awa ati awon onibara sori oruko ti ko ni idibaje awa ki je onibara bi emire je ni be ni ko si itani loji ikoko lori dukia onibara on ti e ba ti ri pelu wa o ni se wa ire lo ye ki dukia yin ko je fun yin ki se agbana idina re ti awa fi ma nse ofin toto lori ayalegbe ta o gba sile yin eye yora yin len e ba wa dowopo ki eni fokobale e pe wa loni sori 0916461500 tabi 0911555005 tabi ki e kan si wa ni www.softsandproperty.com be e le yoju si wa ni laughter house ori oke tente premier mokola ibadan e o nilo lati ma yora yin lenu lori eni ti yo gba le lowo yin awa ti wa ni sepe lati ba yin wa omolu abi eniyan abo to daju nbe fun dukia atowo yin lodo ti wa Softsand Property orule fun teruto.
16: Lo rayowa nitori po lowo lowo ton ba ntan po rayowa nitori dukia to po to ni okan ti balẹ po rayowa alafia logun oro saaju ara re o ilera sile mi gigun gbogbo arun ti se da laye na ko laye fin se ni bi doti ba po lara ti gbogbo engine ta se da da ba se be to ko se mafoya to ba se bi eni rara tara re o se dede pinu loka yara re o veniton cleanser ni ko semu agbanu gbade fogede gede ara danu veniton jagun labi panko pe ore ara tomode tagba tokunrin to obirin lo le lo osokunrin so obirin do pepe veniton cleanser ate ese maradan bi korosin veniton cleanser kikide gbogi ti o lotinu la fi se o ti wa ka kire le taja ogun jake jado le nigeria asun wa lagbata fun veniton cleanser pe number code demand 0034051533 0034051533 ile ise emi won natural care lo se veniton cleanser ohun laye tun lo.
17: Do you have 5 credits in WAEC or NECO and you desire to study abroad? Your global degree could start right here in Nigeria. MRE Pathways and NCUK create your pathway to the world. Enroll with us for a 9-month international foundation year through NCUK. Just 9 months of endless possibilities with guaranteed progression to one of over 90 universities in the UK, Australia, Canada and the USA. Spots are available for medical stream, science and engineering stream, law and humanities stream and business stream. And here is the best part. No jump me. Admission is going on now for November intake and limited spots are available. Join our next open day on October 9 at MIE Pathways Center, 21B West One Office Suite, opposite Environmental Task Force, Agodi GRA, Ibadan. Meet our NCUK certified advisors, explore your options at our campus and get full application support. For more information, call 08105-359-341, 08105-359-341. Bring your ambition, we will bring your future. MIE Pathways, starting local. Progress globally.
18: Afiju woja wanri bendeke. Obun woja pa shio shio. Obun shio shio. Ni yon rewa afiju wole. Shibi ton dale si yon wa bojumo. Oti di wa o danon ni pwenli o yo. Haji wio le. Suku agbado. Ora umi. Uun beba boli suju titi. Lai bikita. Ka dale suju agbara. Lai nani akoba ti o tenye yo. Ayi katu mo toni toni. Uun agbibi to dun wo. Ni mu idagba soke iba wujo. Ajo tin resibo wo fun ofin. Uun igbo finro ni pwenli o yo. Oyo state rule of Law Enforcement Authority. Nketa tao. Ajati o son. Niki, gofiri olode.
19: Update. Here's the gist. New

0: bi won ba kan na ni pe je ka wo ti awon eka eto dajo na ati awon agbejoro ti won tun je agbenuso won na won ni si awon ile na ti won ni wa ibaje wa ni pe enikeni eyi to ba ye pe o ti na ju nkan to nse lo o ye ki won fi kele ofin gbe nitori pe o da igba to pe o tun ni nkan mi to fi gbera ni
1: e karo
0: kwetu esun
1: olu a ti le omo ni lati lo ka pata ma ko ifa mo kini
0: wọ́n ni pé ó yẹ ká bí wọ́n wípé ibo ni wọ́n ti ń rí epo èyí tó yẹ pé wọ́n fẹ́ máa tà ní ẹ̀ǹdínwó ṣé èyí tó yẹ pé wọ́n ṣe fúnra wọn ni àbí èyí tí wọ́n rà ní láti ilé òkèrè ẹ káàárọ̀ ó ti rebetí àmì náà ti wà lórí ìtàkùn ayélujára yìí náà lè fi àwọn àwílé yẹn sọ síbẹ̀ bákan náà ni ọ̀jọ̀gbọ́n kejì ìran lórí ìtàkùn ayélujára facebook ọ̀nà wọn sọ̀rọ̀ wọn ní wípé cng tó jẹ́ ti ìpínlẹ̀ ọ̀yọ́ pé ìbò náà ni ó wà pé ìgbà wo gan ni àwọn ọmọ orílẹ̀ nípínlẹ̀ tí wọ́n máa rí ẹ káàárọ̀ bá gbọ́n sókè ẹ sùn.
2: lórúkọ tèmi ni ajé tó gbogbo látàyé gan rẹ kí ifá ńlá
0: ẹ sùn.
2: mo rẹ̀ kí ifá ni pé mo kí àyàn làkàyè dàrẹ àti olùjọ́nà sẹ́rí ẹ̀tàn jẹ́ ní gbogbo nǹkan tí àwọn ìjọba yìí ṣe fún wa ẹ̀tàn lásán ni èló ni wọ́n gbé pé ẹ wá lé ẹ fẹ́ fi ara jọmọ orílẹ̀ ẹ wá ń tẹ́kọ̀ọ́ 1,250 ẹ jọ ṣe wọ́n fara dé wá nìyẹn tó owó kan ń tọ̀ wá ní ìgbésẹ̀ nígbà tó bá tú àti ṣubú àlá tó pẹ̀ tọ̀tọ̀ ń tọ̀ wá yìí nígbà táwọn náà bá ti tán láti gbọ́n
0: ajajun lọwọ nínú ìjọba ìlọrọ ètò yẹn ètò àbáfẹ́ndọ̀ fún tààrẹ bá mi ẹ bá mi kí àwọn ara lé.
3: adúpẹ́ lọ́wọ́ yín tí ẹ gbọ́ wa o ọlọ́run á jẹ́ kí nàìjíríà dáa ṣùgbọ́n ẹ̀yin náà ẹ kò pa tiyín kí ló lè dá.
0: ẹ̀sùn kò ní ìjọba ìlọrọ ètò yẹn ètò àbáfẹ́ndọ̀ fún tààrẹ níkànnì ìta àtìtù fm 94.9 èmi ní kúnlẹ̀ fàníyẹ kó kalẹ̀.
4: Ìwòye àti èròngbà tó jẹyọ lórí ètò yìí ló jẹ́ ti ẹni tó sọ̀rọ̀ tí kò sí ní nǹkan kan ṣe pẹ̀lú ìwòye tàbí àgbékalẹ̀ ìkànnì 32 FM 94.9 Ìbàdàn.

0: 32 FM 94.9 I'm fairly back book back by you.
1: Dédé àsìkò yìí níbi gbogbo jákèjádò tí ẹ bá ti lórí ọ̀fẹ́ láti máa gbọ́ wa báyìí a tún gbé nǹkan míì dé láàárọ̀ ọ̀tọ̀ bẹ́ẹ̀ sì ni má jágbọ́ kan ò sí ń bẹ̀ torí pé n tó ti kálé tó ti ka kò ní ẹ ti máa gbọ́ nípa CDCare ẹni ilé iṣẹ́ kan àrà ọ̀tọ̀ tó jẹ́ pé wọ́n ti mú kí ohun gbogbo kó dìrọ̀rùn fún gbogbo tolórí tẹlẹ́mù tá a bá ń sọ̀rọ̀ nípa ká ní nǹkan gbogbo ní onírànràn tá a bá ń fẹ́ lò tá a mọ̀ sí dúkìá iṣẹ́ móhùnmáwòrán tẹlifíṣàn ni àbí ohun yòówù ìṣọkọ̀ àtàwọn nǹkan míì tí fi mú kí ayé ó dẹrùn fún ni ṣùgbọ́n tá à ń wò wípé bílé ayé ṣe rí lóde òní ǹjẹ́ ọ̀nà àti rí àwọn nǹkan wọ̀nyí nírọ̀rùn wà bẹ́ẹ̀ ni èyí ni ìdáhùn ṣùgbọ́n wọ́n ní ẹnu oníkan láti gbọ́pọ̀n lọ́jọ́ òní àlejò kan ń bẹ pẹ̀lú mi tí wọ́n di aṣojú iléeṣẹ́ CDCare máa fẹ́ kí wọ́n nà ń bẹ fún ẹ̀yìn aráalé nínú kalẹ̀
2: ẹ ṣeun olóòtú ẹ kú ohun ní àtàárọ̀ orúkọ mi ni Okunola Abdulhakeem gẹ́gẹ́ bí ẹ ṣe sọ ní ẹ̀kan CDCare CDCARE

0: fẹ́ mọ̀ fi ṣiṣẹ́. So gbogbo àwọn kan báyìí ló wà lórí CDK app tẹ́ mọ ra alákọ̀ọ́kọ́ ń bẹ̀ kò sí èlé kankan lórí rẹ̀. Ẹlẹ́ẹ̀kejì ni pé iye tí wọ́n ń tà á lọ́jà láàtún wá tà fún yín. Ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹ ti wá láǹfààní láti máa san díẹ̀ díẹ̀. Ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ pápánbarì ni pé ẹ ní tí ìsanwó tán tẹ́ fi máa gbé lọ. Àǹfààní tí a fún àwọn èèyàn ni wípé wọ́n lè ra nǹkan kẹ́dẹ̀ máa sanwó díẹ̀ díẹ̀ láti oṣù méjì títí dé oṣù méjìlá. Tó bá jẹ́ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ náà fẹ́ máa sanwó ni wọ́n láǹfààní ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ méjìdínláàádọ́ta 48 weeks nìyẹn. Tán bá ti ń dé ìlàjì oṣù tàbí ọ̀sẹ̀ tí wọ́n bá mú CDK mọ̀ palẹ̀ gbogbo nǹkan tó bá ti láwọn fẹ́ ra yìí wọ́n mọ̀ gbé wá sí ilé wọn tàbí ọ́fíìsì wọn kò sì túmọ̀ sí pé wọ́n ra nǹkan ẹyọ̀kan lọ́wọ́ wọn ò láǹfààní àti ti ra nǹkan míì o rárá o tí wọ́n mọ̀ ra mattress lọ́wọ́ wọ́n rò pé ok mo fẹ́ ra gas cooker ẹ lè mú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tẹ́dẹ̀ mọ sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú nǹkan tí CDK wà fún yẹn kan tó sọ pé ṣé wọ́n ta mọ́tò bẹ́ẹ̀ ni ṣé wá rí tó ní mọ́tò dé ohun ẹ̀ àníyàn lórí app nítorí wípé a fa àwọn èèyàn láǹfààní pé ẹ lọ wá ru mọ́tò tó wù yín
1: wọ̀nyí
0: kẹ wá sọ fún àwa káwo wa lọ bá yín sanwó rẹ̀ torí a ní ẹ tó bá fẹ́ ra mọ́tò wa fún wa láǹfààní kí wọ́n lo ọdún mẹ́ta láti sanwó èyí tó jẹ́ 36 months. So tó bá ti wá dé ìlàjì oṣù tí wọ́n mú tàbí ọ̀sẹ̀ tí wọ́n mú CDK rò pé ẹni tó sanwó oṣù kíní oṣù kejì oṣù mẹ́jọ ló mú eléyìí serious á jẹ́ pé ó níbì kan tó ti ń jáde torí gbogbo tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti gbé ìgbáyé gbádùn mò ń gba 70,000 sọ pé kí n má lè ra washing machine 200,000 nígbà tí mo ti mọ̀ wípé màá mú oṣù mẹ́wàá ni màá dẹ̀ ra mọ san díẹ̀ díẹ̀ mo lè mọ san 20,000 ní oṣooṣù tí má dẹ̀ ti mú oṣù mẹ́wàá tí mo ti dé oṣù márùn-ún CDK ó dẹ̀ palẹ̀ washing machine wọ́n gbé wá fún mi màá tún mọ sanwó lọ síbẹ̀ tí má sọ fún wípé mò ń sanwó díẹ̀ díẹ̀ ni. So tó bá dẹ̀ yẹ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ lèmi fẹ́ máa sanwó tí mo jẹ́ bí ìyá lọ́jà má ti rọra mú iye ọ̀sẹ̀ tó bá rọ̀ mí lẹ́nu láti ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ dín méjì láàádọ́ta that is 48 weeks tí bá mọ́sẹ̀ mẹ́jọ tí bá ti san ọ̀sẹ̀ kíní kejì kẹta kẹrin CDK mọ̀ pé ẹni yóò níbi tí owó ti ń jáde a gbé ọjà rẹ̀ fún yóò dẹ̀ tún máa sanwó lọ nǹkan tí CDK wà fún ni kò wá sọ wípé à ń gbé apá ibìkan ní Nàìjíríà a lè ra ọjà o gbogbo ibi tẹ́ ẹ bá mọ̀ gbé Nàìjíríà tẹ́ ẹ bá ti béèrè fún tẹ́ ti download app wa lórí Play Store tàbí App Store CDCARE tẹ́ bá ti download ẹ̀ tẹ́ forúkọ yín sí tẹ́ fi phone number yín sí ẹ̀ ti rán àwọn èèyàn wa tí ó ti mọ̀ kí yín káàbọ̀ CDK ò wá ní sọ pé kẹ́ ẹ sanwó sí àkáǹtì kankan o gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ṣe pátápátá nínú app yẹn ni ẹ ti ṣe tẹ́ bá ti ń download app yẹn bá àyè tẹ́ ẹ mọ̀ fi owó yín sí ẹ mọ̀ rí níbẹ̀ bó ṣe ń wọlé bó ṣe ń jáde àǹfààní tún wà fún yín láti pe iléeṣẹ́ wa lórí app yẹn tẹ́ bá ti download àbí kẹ́ ẹ chat lọ́fẹ̀ẹ́ kò síbi tẹ́ lè wà.
1: Ọ́fíìsì nígbà tó jẹ́ pé ní ẹ̀pẹ̀ka káàkiri.
2: Ọ́fíìsì wa wà ní Junction Veterinary ní Mọ́kọ́lá ní Ìbàdàn Junction Veterinary gangan lè ti máa rí ọ́fíìsì wa ẹ lè pe ti Mọ́kọ́lá yẹn sí 070-7454-3005 àti ní ọ́fíìsì ní àpáta náà nínú ilépo Sanctuary Filling Station opposite Funeral Supermarket ẹ lè pe ti àpáta sí 070-7460-3911 bákan náà àtún ní Ogunmọ́ṣọ́ ní Shop 3 and 4 Free Mall Shopping Complex opposite former Nitel òní ìyẹn wà ní Alájìkí Road Tàkì Ogunmọ́ṣọ́ ẹ lè pè wá sí 070-7485-7555.
1: Ọ̀rọ̀ lẹ ti gbọ́ wẹ́rẹ́ yẹn gbogbo ẹ̀yin tí ẹ̀ ń fẹ́ láti ní dúkìá kan àbó míì tí ó jẹ́ pé ẹ ti ń rò ó wípé bó lẹ ṣe ṣe báwo ni kiní àwọn ṣe bọ́ sí ọ̀nà náà rèé ẹ tẹ̀lé wọn CDK ó dìgbà kan náà ẹ ṣeun.
3: CDK there for you.
4: Oh yeah.
5: Ọ̀jẹ́ ti kú ò ní tànà egun ti dòwó 32 FM 94.9 Laughter House orí òkè téńté Premier Mọ́kọ́lá Ìbàdàn.
6: Hello, this is John Bennett from BBC Sports. You're listening to 32 FM 94.9.
7: After the tactics comes the play.
8: It's Connor, what are you going to do? Oh!
7: After the play comes the goal.
8: Could be the match winner from Lionel Messi.
9: Ronaldo!
8: Aguero, they'll do it. It's a terrific goal.
7: After the goal comes the uproar. It's sports on 32 FM 94.9.

Agogo balẹ̀ orokogo, sẹ̀kẹ̀rẹ̀ balẹ̀ ó mẹ̀ ṣekeṣeke, ọ̀pá òjò balẹ̀ ó mẹ̀ wóorówó, ọjọ́ ní pẹ́ ìpàdé kìí jìnà, àkókò tó láti gbọ́gbà ńkọ gbé ètò náà, gbélébọ́, lọ́kùnrin pẹ̀lú obìnrin, onílé ni ẹni àbí àjèjì, ìwọ náà tẹ́tí lẹ́kọ, wá kọ́gbọ́n nínú ètò yìí, kò síbi tí ọwọ́ já irin kò dé o, dẹ́kọ̀ àwúsí, títí lọ dẹ́dùn àwúsẹ̀, ọ̀kan ṣoṣo ni ló ń ṣe gbó, gbélébọ́, ọ̀kan ṣoṣo ẹfọ̀ ló ń ṣọ̀dàn, gbélébọ́, ọ̀kan ṣoṣo làjànàkú ètò yìí tó ń lo bó kìjikìji, oríṣiríṣi lè rí ayé. Ẹni tó kàn ló mọ̀.

0: starting from the 3rd of October by 8 p.m. on Saturdays and 11 a.m. Sundays on Z-World DSTV Channel 166 and Go TV Channel 30. Brought to you by Pretty Lady, in association with Chupa Chups, Add Me, Munchit, Sonia Tomato, and Checkers Custard.
1: GRA, oruko ta fi gege wurako.
2: ABC, ekpe olorire.
1: Ibadan North Constituency 1 bẹ ṣe ń jàrọkọ láti ní aṣojú rere nílé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó ti wá tú àkókò láti pawọ́pọ̀ yọ aṣojú náà báyìí. Ìka tó bá tọ́ sí mú la fi romú láti wá jẹ́ kó gbogbo tá à ń fẹ́ sùn wá bọ̀ ní Ibadan North Constituency 1. Ọmọ yín olólùfẹ́ yín ẹlẹ́yin jù àánú ni Alhaji Abdulrazak Abdulganiyo Mr. GRA ní ká pawọ́pọ̀ fìbò gbé wọlé sílé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́. Ṣé kó tó jọba ló ti ń ṣe bí ọba? Kò tí ì wọlé ìbò tó sì ń ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní gbogbo agbègbè wa. Tipẹ́tipẹ́ làwọn ògo wẹrẹ àtàwọn ọ̀dọ́ wa ti ń jàǹfààní ètò ẹ̀kọ́ ọ̀fẹ́. Scholarship látọwọ́ Mr. GRA. Ìrànwọ́ owó lóòrèkóòrè láti dẹ́rìn-ín pẹ̀kẹ́ mẹ̀kúnù. Ìpèsè iná àrànmákù. Solar powered street light. Ṣé ẹ wá rí i pé tó bá

ẹni tí wọ́n bá fẹ́ na ṣáfù yìí kò dẹ̀ ní mọ̀ wípé sàkámà ń jẹ ìlásán ni òmùgọ̀ ni wọ́n ń pè ní mugun lò náà ni ó bá mọ wọṣẹ ó mà ṣe o ó bọ sọwọ wọn po ẹlẹtàn talẹ ń tàn tanitanitanyantanyan ẹ jáwọ nínú ìgbésí ayé ẹtànjẹ yìí fake life bẹni àbántàn ò bá mọ atanijẹ mọ wípé òun tanyanjẹ ni o bẹẹ kò dẹ ní pẹ tán sóko ẹtàn títí ń tanyanjẹ o

Bẹ́ni ìdágọ́ ọlọ́pàá wọ́n fẹ̀sùn apààyàn kan. Èmi wọ́n ní ta ló pè lákòókò báyìí wípé onítọ̀hún ti kú o. Àwọn ayákẹ́là kan ti pa mọ́nú ilé. Ìgbà tí wọ́n tọpinpin ìpèwò ló pe ọ̀gbẹ́ni yìí ni wọ́n ṣe kan nọ́mbà ọ̀gbẹ́ni yìí níbẹ̀. Àbí ta ló ní nọ́mbà yìí ọ̀gbẹ́ni mister? Ó dẹ̀ ní o mọ ẹni tó ń jẹ́ báyìí. Wọ́n tún fi fọ́tò ẹni tí wọ́n pa yìí hàn, ó lóun ò mọ̀. But ìwọ ló pe ọ̀gbẹ́ni yìí gbẹ̀yìn náà, àbí nonsense wo ló ń sọ lẹ́nu yìí kẹ̀.

lẹyìn ọjọ kẹta o kiki ti kan báyàwó olóògbé tí wọn pa yìí ọdọmọdé ni tó fẹ ṣe gbéyàwó kódà wọn ti dájọ gbéyàwó sọnà ìyàwó kò sí nílé ni tẹlẹ bó ti délé wọn sọ fún wípé àwọn apààyàn kan ló wá ká ọkọ ẹ mọlé tí wọn pa o ìyàwó sunkún ó dìgbò lulẹ pé kí ló ṣẹlẹ yìí o wọn ni àwọn ọlọpàá ti gbókùú ẹ lọ sílé ìgbókùúsí ní hospital wọn ní ṣùgbọn ó dàbí ẹni pé ọwọ ti tẹ kan nínú àwọn tó ṣiṣẹ yẹn o lọmọ ṣiṣẹ tí ń jẹ fẹtíà ló bá gba police station náà lọ igba

ẹni tí wọn mú pamọ sínú sẹẹlì àwọn ọlọpàá ó ń wò ó tìyanu tìyanu ó ní yes yes yes ẹyin ọlọpàá ẹyin ọlọpàá ẹni tí mo ló yá fún mi ó nìyẹn ó nìyẹn fẹtíà náà ń wò ó ó ń ṣe ní kàyéfì ó ní ọkọ ṣe báyìí ni mo fi fóònù yín pe ọkọ mi níjẹta ó ní ẹ fóònù yẹn gan ló di wàhálà tó di case báyìí o fẹtíà ló sá wa tán ìmọlẹ sí tó jẹ káwọn ọlọpàá ó mọ wípé lóòótọ ló ń yá fóònù lọwọ ọgbẹni yìí tó ń fi pe olóògbé níjẹta láago báyìí báyìí báyìí

ọkọ̀ ètò yìí tún ti ń tẹ̀síwájú ẹ wò bí mo ti ń ṣe gbogbo ẹ̀ nípele ìpele àṣàdànù kankan ò sí nínú gbogbo ohun tí mo bá ń jù sínú ètò ẹ súnmọ́ bí kẹ́ẹ̀tún gbọ́ mi wáàsí àti wàásù ń bẹ́ńbẹ́ o ẹ wò ó ìdánilẹ́kọ̀ọ́ ń bẹ́ńbẹ́ ó tún ní kìlọ̀ wà nínú láti fi ṣí wa létí inú àti tòde ni kí ló tún wà lójú ọpọ́n tèmi ẹ jẹ́ àjọ yẹ̀ wò àpótí ifá àkọlé ìṣẹ̀lẹ̀ gbáǹkọ́ gbé tèmi nìyẹn ẹ jọ̀ọ́ ẹ mọ̀ bá mi ṣí àìtò yìí àti fẹ́ mẹ́nu léṣẹ̀lẹ̀ gbáǹkọ́ gbé tèmi àpótí ifá ni mo pé o ẹ mọ̀ bá mi ṣí àìtò yìí lójú òpó facebook àti youtube tilé iṣẹ́ 32fm nìbàdàn àkọlé ìṣẹ̀lẹ̀ gbáǹkọ́ gbé tèmi kí n mo pè lẹ́ẹ̀kan sí àpótí ifá

kọ́ èé ló bá fẹ́ ìyàwó kejì lóòótọ́ ìyàwó lóyún nígbà tó yá ó bímọ kò pẹ́ kò jìnà ọmọ tí ìyàwó kejì yìí bí òun náà mọ̀ tún kú o ìyàwó kejì yìí tún lóyún míì ó fi bímọ ìgbà tó tún bímọ àbíkú ló tún fọmọ náà bí kí ló dé ìbànújẹ́ dé bá fàtáì kò tó ń pẹ́ fàtáì ó dùgbè mí ó tún fẹ́ ìyàwó mí ìyàwó bá di mẹ́ta ìyàwó kẹta náà lóyún aláboyún mà bímọ o.

ọ̀pọ̀ làwọn èèyàn tí wọ́n ń bèèrè wípé ní tún jẹ́ ọ̀yọ́ ETF ìjọba àpínlẹ̀ ọ̀yọ́ ló dá ọ̀yọ́ ETF sílẹ̀ àpẹtàn rẹ̀ sí ni ọ̀yọ́ state education trust fund kí ètò ẹ̀kọ́ kó lè yarantí sí nípa wíwá àwọn ọ̀nà míì tí ìjọba omi tuntun yóò ṣe túbọ̀ rí owó pèsè fún ètò ẹ̀kọ́ ó ń lójúṣe ọ̀yọ́ ETF jaburata ó ń làwọn àṣeyọrí tí ọ̀yọ́ ETF ti ṣe o gbogbo onílé-iṣẹ́ ọ̀tọ̀kùlóòlù àtẹ̀yìn tẹ́ ẹ mọ rírì ìjọba omi tuntun tètò ẹ̀kọ́ tó tún jẹ lógún tẹ́ ẹ fẹ́ tìjọba lẹ́yìn láti pàṣẹ ọ̀yọ́ ETF ẹ kàn sí 2B ọba kensua crescent onírèké gra ibadan ẹ sì lè pe alága ọ̀yọ́ ETF barrister rahman abiodun abdulrahim sórí 08181947496 tàbí akọ̀wé aláṣẹ ọ̀yọ́ ETF sí orí 07069 43 85 19 Oyo ETF

tó gbọ́ mọ kejì náà lọ síwájú fá wọ́n ṣe tutù wọ́n fọmọ náà ló kọ ó kọ ọmọ yìí ń jẹ́ fábùnmi obìnrin lọmọ ẹlẹ́ẹ̀kejì yìí obìnrin ló fi bí àkókò yìí ni fàtáì kọ́ṣẹ́ fá tóun náà dẹ̀ di babaláwo àsìkò yìí ló ń jẹ́ fápọ́nlé odùgbẹ̀mí

ẹyin olólùfẹ́ ètò yìí o lẹ́yìn ọdún kẹẹ̀ẹ́dógún bùnmi nílé ọkọ ibi ìsọjí kan náà ló lọ tí pásítọ̀ kan ti jíṣẹ́ fún wípé kì í ṣe àgàn ó ní ó ti ń wojú olúwa tipẹ́ pásítọ̀ yìí ni àìlè lóyún ọwọ́ bàbá ẹ̀ ló wà pásítọ̀ yìí ni kó lọ tẹ bàbá ẹ̀ nínú dáadáa ó ní bí ó ṣe bímọ ọwọ́ bàbá ẹ̀ ló wà bùnmi bú sẹ́kún ó ní bàbá òun ti kú pásítọ̀ yìí ni tọ iṣẹ́ tí a fi hàn mí ni mo jẹ́ fún ẹyin o ègbé ni fún ẹni tí a ò fi hàn tó dẹ̀ ń jẹ́ iṣẹ́kíṣẹ́.

tọ́ wọ́n bá ṣàṣẹ jẹ́ yìí ó kó jẹ lẹ́yìn tó jẹ́ tán kojú oṣù méje lọ lóyún bùnmi lóyún o nígbà tó yá ó bímọ àbí yẹ ló bí kódà ìgbà tí ó bímọ ìbẹ́ta ló bí bùnmi lọ bá ẹ̀gbọ́n ẹ̀ tí ń jẹ́ Fáyẹmí ó kúnlẹ̀ ó ń bẹ̀ pé kó má bínú pẹ̀lú gbogbo ìsọkúsọ tó ń ti sọ sí sẹ́yìn níjọ́hun lẹ́yìn ìgbà díẹ̀ bùnmi tún lóyún míì tó dẹ̀ tún fi bímọ ọmọ eléyìí ọ̀kan ṣoṣo làǹtìlántì ni.

0: Seed Up Supreme Noodles with real chicken essence.
1: Supreme Noodles, boom, boom.
2: Seed Up Supreme Noodles.
3: Ìròyìn yàjò yàjò tàbí ohunkóhun tó bá ń ṣẹlẹ̀ lágbègbè yín tẹ̀ fẹ́ fi tó wà létí ẹ pé sójú òpó yìí 0704-700-4949 0704-700-4949 bí ẹ bá rí nǹkan ẹ̀rí dájú pé ẹ sọ kí àyíká wa lè wà lálàáfíà ojúṣe gbogbo wa ni.
4: Ọ̀rẹ́ bẹ́ẹ̀ni ìwọ tó ń gbọ́ mi lọ́wọ́ ó ya ná ìka àkọsílẹ̀ tí o bá ti fi ọjà tó fẹ́ rà sílẹ̀ nínú asẹ́ ọjà tàbí ajọgbá pẹ̀lú ìrètí wípé ẹ̀dínwó yóò máa túnà ka àkọsílẹ̀ tó o bá ti lè tajà kan bọ́ sí òmíràn nítorí wípé ó wá ibi tí ọjà ti dínwó kiri tí o bá náà ó kéré tán ìka àkọsílẹ̀ nínú eré yìí ó túmọ̀ sí wípé ibi tó bá fi ọ̀nà máa ń yà sí kí ló wá dé títí ilé ìfowópamọ́ rẹ fi gbọdọ̀ dá yàtọ̀.
5: Ó ti ṣe wàhálà tó download Smart Cash app lónìí kó o sì jẹ́ kí owó rẹ ṣiṣẹ́ fún ọ jẹ́ àǹfààní ìdá 15% lórí gbogbo owó tó bá fi pamọ́ lọ́dún bẹ́ẹ̀ sì ni kò sí ìjìyà tó rọ̀ mọ́ yíyọ owó rẹ nígbà tó bá wù ọ́ o tún ní san owó kankan lórí fífowó ránṣẹ́ tàbí gbígba owó wọlé o sì tún lè jẹ àǹfààní ẹ̀dínwó tó tó ìdá 10% ní gbogbo ìgbà tó bára dátà tẹnu lásán kọ́ òfin àti ìlànà à ń tẹ̀lé wa o Smart Cash látọ̀dọ̀ Airtel.
6: Àfojúsùn rẹ ni kó ra lẹ̀ tí kí o sì ní ọjọ́ ọ̀la tó fọkànbalẹ̀ àbí o tilẹ̀ ń gbèrò ilé kan tàbí ilé ànípamọ́ iléeṣẹ́ Substance Property ló ti fi àǹfààní sílẹ̀ fún ọ lórí ilẹ̀ wa ti Orange Estate ní agbègbè ológun ẹ̀rú níjọba àbílẹ̀ Edo nílùú Ìbàdàn pẹ̀lú 1,300,000 naira láwọn agbègbè tó jọjú pẹ̀lú ètò ààbò tó péye bákan náà ni Mango Estate lójú ọ̀nà Life Heart International School Akufo nílùú Ìbàdàn tó náà jẹ́ 2,000,000 naira kò wọ́n rárá bẹ́ẹ̀ ló sún wọn fún mọ̀lẹ́bí pápá bárí bẹ̀ni ti Apple Estate fún ẹni bá wá ibi tí ayé ìrọ̀rùn tó pín sí 4,000,000 naira ó ní fún ẹni bá dá tí ẹ mọ̀ láàyè àwọn ọlọ́lá àbọ̀ ọlọ́kẹ́ ló wà lágbègbè Ayégún lójú ọ̀nà olójú oró nílùú Ìbàdàn ààyè sọ díẹ̀ díẹ̀ ó wà láàrin oṣù mẹ́fà kò sí wàhálà kò sí àríyànjiyàn ẹ kàn sáà máa sanwó náà pẹ̀lú ìrọ̀rùn kí ẹ sì gba ilẹ̀ yín pẹ̀lú ìfọkànbalẹ̀ àti ìwé tó yanjú ilẹ̀ méjì ló ń ta wàràwàrà tẹ́lẹ̀ tuntun tó ti wọlé ní yàjọ yàjọ 3,000,000, 3,000,000 àti 4,000,000 naira ó nílẹ̀ wa ìjáfara léwu fẹ́ni tó bá mọ iye ohun tó dára wá mú tirẹ̀ pè wá kíákíá lónìí lórí 0916-461-5000 tàbí 0911-555-500 tàbí kí ẹ kàn sí wa ní Laughter House orí òkìtì ti Premier Mọ́kọ́lá ìlú Ìbàdàn Substance Property òrùlé fòtẹ́rùtàn.
7: Subscribe to the Dangote Petroleum Refinery IPO with Money Point. It's that easy. On top your Money Point app, just log in, tap services, select investments, choose Dangote IPO. Then go enter the number of shares where you want. Check your details where. Then confirm it with your transaction PIN. You no get Money Point app? No wahala. Go meet Money Point POS agent where they near you. Tell the agent say you want subscribe to the Dangote IPO. Give her your BVN and account details. Choose the number of shares where you want. Then.

àìmọye ilé ìwòsàn ńlá ńlá ni wọ́n ti lọ ṣùgbọ́n táwọn yẹn ò mọ pàtó nǹkan tó ń fa àìsàn náà wọ́n ti tọ́jú ẹ̀ títí tápá ilé ìwòsàn ò ká kódà wọ́n gbé oníṣègùn kan láti Nàìjíríà ń bí lọ sí Germany wípé bóyá ó lè wo àìsàn náà ṣùgbọ́n tí ò ṣeé ṣe wọ́n tún ti gbé ọmọ yìí wá sílé fún ìtọ́jú àwọn àáfàá ṣe tí wọ́n ò lè ṣe tí wọ́n bákan náà ni gbogbo ẹ̀ ń já sí nígbà tí wọ́n gbé wálé ńgbà kan

ọkọ̀ ńlá bọ̀gìnì ni mo sì ní ni wọ́n wá gbé pàdé wọn níbùdókọ̀ bàálù tí ń jẹ́ airport kí wọn ó tó lọ ẹ̀wà máa gbọ́. Kó tó di pé wọ́n lọ ni Fáyẹmí ti lọ sọ́jà tó lọ ka gbogbo ohun tí ó fi ṣoògùn yìí. Ẹyẹ igúnnugún wà níbẹ̀. Èèkan náà nà kí ń bẹ níbẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí mi ò fẹ́ máa dákọ̀ wọn níbí. Ìgbà tó pè lo gbogbo oògùn wọ̀nyí tán. Ló bá lọ síbi tí wọ́n sin bàbá ẹ̀ sí ẹ ò wí pé kí ń lo ṣe ni.

ẹ̀yin olólùfẹ́ ètò yìí o kí ló ṣẹlẹ̀ nílùú Germany nígbà tí Fáyẹmí àti bàbá olóyè dọ́hùn-ún ṣé wẹ́ jẹ́ ni àbí ò jẹ́ ẹ ó máa gbọ́ ìyókù tó bá dijọ́ mẹ́jọ mo kẹ́yìn olólùfẹ́ ètò yìí délé dóko mo fi yín sílẹ̀ láàyè ààyè ni wọ́n padà wá bá gbogbo yín jọ́ mẹ́jọ títí ìgbà náà tẹ́tù máa gbọ́ tuntun Kọ́ládé Àlàbí ló ń kí yín wí pé ẹ̀yáṣẹ́ o ẹ̀kú kalẹ̀ àá tù

0: ọ̀rọ̀ yìí kò fẹ́ yé ọmọ Nàìjíríà pé nígbà tí ìṣàkóso ìbọ́ta tẹ́ ní 700 kilometer coastal highway yóò ná wa ní 15 trillion naira. N táwọn ọmọ Nàìjíríà ń bèèrè ńjọ́ náà rántí pé asọ́ lórí ètò yìí náà pé ètò tí 15 trillion yìí yóò ṣe gbogbo àwọn òpópónà àpapọ̀ tá a ní nílẹ̀ yìí láti Sokoto lọ Bayelsa tẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Nàìjíríà sì ní ṣé iṣẹ́ yìí gan-an ṣé ó jẹ́ ohun tó yẹ á mú lọ́kùnkúndùn ṣùgbọ́n Abuja Kaduna lọ Kano ó ṣe ojú ọ̀nà yìí kí wọ́n fi owó ń tún ṣe east west road kí wọ́n tún ṣe nígbà náà tó ṣe pé láti àsìkò ìjọba Goodluck Jonathan oní ẹ ti ń ṣe ọ̀nà yìí tí ò parí mọ́ wọn ni ká wo Jos lọ Bauchi lọ Gombe ká wo Lọ́kọjà lọ sí Benin ká wo àwọn ojú ọ̀nà Egusi ìlà oòrùn orílẹ̀-èdè wa Nàìjíríà àwọn ọ̀nà eléyìí tí oúnjẹ ti ń wọlé tí wọ́n ti di páńpẹ́ kú ṣùgbọ́n ohun tí wọ́n ń sọ nígbà náà ni pé coastal road yìí kó lè dàbí kí Nàìjíríà náà lè dàbí Dubai òun la ṣe nílò rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ ti jẹ jáde àwọn èèyàn wá bèrè pé ní báyìí tí ẹ̀ṣẹ̀ wá ń sọ àwọn ìdí pàtàkì tí ojú ọ̀nà coastal road ò fi ní lè coastal mọ́ tí ó fi di eléyìí tá a gbé wọ inland lọ wọ́n ní ṣé wọ́n ṣe survey ojú ọ̀nà ìka tó bẹ̀rẹ̀ ni wọ́n bèrè pé geological investigations lórí ọ̀nà yìí hydrological evidence ṣé kò sí environmental and social impact assessment ESIA ṣé wọn ò ṣe kó tó di pé àbọ̀ síta mọ́ ṣe ọ̀nà yìí wọ́n ti ṣe láti Èkó rìpínlẹ̀ Ogun David Umar wá ń jẹ́ odúmọ̀ wípé lápá ti ìpínlẹ̀ Tondo àwọn ìdí pàtàkì kan ò ní jẹ́ kí ọ̀nà yìí lè ṣeé ṣe torí pé ilẹ̀ ibẹ̀ ó rọ̀ díẹ̀ láti ṣojú ọ̀nà sí yóò ná wa ní oríṣiríṣi ọ̀pọ̀lọpọ̀ àwọn afárá tá a tún fi ná owó gọbọi wọ́n rántí àwọn ẹ̀kún omi tó lè mọ bá wọn fà á ìyẹn ní Àhúadà àti irú ilẹ̀ tí wọ́n ní apá ibẹ̀ ọwọ́ àwọn ọmọ Nàìjíríà wá ń bèrè kan pé ṣé àwọn odò yìí ṣẹ̀ṣẹ̀ débẹ̀ ni àbí a kò mọ àwọn ibi tí omi wà kó tó di pa a fẹ́ sọ wípé a ṣe coastal highway ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ bẹ̀rẹ̀ sí ní jẹ jáde lórí David Umar wọ́n wá ní gbogbo ohun tí àwọn mínísítà wa wá ń sọ yìí káwọ orílẹ̀-èdè Benin lápá kútọnu àwọn náà ní coastal road ń bẹ o port novo tó so wọ́n pọ̀ mọ́ Èkó ká lọ sí Togo káre Ghana ní Accra lọ sí Cape Coast kí a wo Abidjan ká wo Cameroon ká wo Senegal wá sí Dakar àwọn náà ní irú ojú ọ̀nà tá a láà fẹ́ ṣe yìí wọ́n ní lásìkò yìí gan Abidjan wá sí Lagos Corridor Highway about 1028 kilometer ni tó jẹ́ pé báńkì onídàgbàsókè ilẹ̀ Áfíríkà àwọn ló ná owó $15.6 billion òun ni wọ́n ná tó so Benin Togo Ghana Ivory Coast wá sí Èkó ní báyìí ohun tí àwọn ọmọ Nàìjíríà ń bèrè ni pé ṣé a kàn náwó nínàkúnà ni a kì í wo ohun tá a fẹ́ ṣe kó tó di pé a mọ̀ ṣe àbí ìjọba àpapọ̀ fakọyọ pẹ̀lú pé àwọn ti wá rí pé kinní o ẹja diversify rẹ̀ sí apá abòmíì ọ̀jọ̀gbọ́n Yemi Farounbi ṣé kìí ṣe bí ọmọ akin òun náà ni wọ́n ṣe bí a bá kúkú ń bá lọ tí wọ́n bá dójú ọ̀nà kan tí ò ṣeé ṣe mọ́ tàbí ojú ọ̀nà òun bá wá di páńpẹ́ ẹ̀kú ńkọ́ káwò ó síra wọn ṣé ìjọba àpapọ̀ ṣe ọmọ akin ni àbí wọn ò mèyí ó kàn.
1: ó mà ṣe o fún Nàìjíríà ó mà ṣe fún Nàìjíríà àti gọ́ọ̀mẹ̀ntì àti gbogbo wa wọ́n ti award contract yìí fún Sagori company kí kọ́tù award contract aṣá ní contract document yẹ kó include specification the length of the road bí ọ̀nà náà ṣe máa fẹ̀ tó alignment tó máa gbà gbogbo eléyìí lẹ máa kójọpọ̀ gbogbo nǹkan tó kà lẹ́ẹ̀kan yẹn my dear brother ó correct ideological observation economic impact and social assessment gbogbo eléyìí ni wọ́n máa kójọ.

0: There's a reason she's a good mama. Express cleaning, extra fresh.
1: Ẹni àwọn àlọ́nà làákù ibo lọ sí bọ̀tọ̀ fòrà dání.
2: Pàdé olóṣèlú la ti ń bọ̀ o. Bá kú ṣe máa ń lọ náà nu wọn fún aláìsàn agolo mẹ́rin mẹ́rin.
1: Ó mà ṣe o, àgbọ̀nrín ìṣílẹ̀ sì ń jẹ lọ́bẹ̀. Ajẹ́pọ̀ ò tíì gbọ́ nípa olóyè Adégbòye Gàtà Òfíìkà Dégòkè FCA tínú ẹgbẹ́ òṣèlú ADC tí gbogbo àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀yọ́ ti pinnu pé òun ni wọ́n fi ìbò gbé wọlé lọ́dún 2027. Ti Mr. Solution ó yàtọ̀ jẹ́ǹjá ó sí díẹ̀ lára àwọn ìlérí tó lòun ó ṣe gbogbo ọ̀nà pátápátá tó fi mọ́ ojú irin tó lọ láti ìlú Ìbàdàn sókè Ògùn gbogbo rẹ̀ ni ó di títún ṣe gbogbo àwọn àgbàlagbà tí ọjọ́ orí wọn tó ti súnmọ́ 70 ọdún ni wọ́n mọ̀ gba owó àjẹmọ́nú lóṣooṣù ẹ̀ka ètò ẹ̀kọ́ kò ní gbẹ̀yìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo ẹ̀yin èèyàn ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ yá ajá kátara ṣàṣà kábúkà dìbò wa ká lọ dìbò fún olóyè Adégbòye Gàtà Òfíìk Adégòkè FCA gboyè àtà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú ADC ọlọ́wọ́ bọwọ́ báyìí lámì wọn ẹ mọ̀ pé dádì mọ́mì gboyè àtà ni ẹ dìbò fún dádì mọ́mì gboyè àtà ni ẹ dìbò fún.
3: Ẹyin èèyàn mi, ẹ káàbọ̀ sí ìkànnì mi. Lónìí, wọ́n máa ṣàfihàn bí mo ṣe máa ń pèlò Golden Mon aládùn tó kún fún mílìkì.
4: Ó pé o.
3: Màá kọ́kọ́ da Golden Mon mi sínú abọ́. Lẹ́yìn náà ló bomi tó lọ wọ́ọ́rọ́ sí. Màá wá rò ó pọ̀ bẹ́ẹ̀ ni. Kí wọ́n máa wò bí yóò ṣe dohun àjẹgbádùn tó lọ́pọ̀ mílìkì aṣaralóore nínú.
5: Dúró náà, nígbà wo ló fi mílìkì sínú rẹ̀?
3: Golden Mon 3-in-1 mẹ́ta lọ́kọ̀ ni mo lò. Mi ò nílò àti tún fi mílìkì sí mọ́.
6: Golden Mon
5: 3-in-1 jẹ́ èyí tí mílìkì aládùn bá wá. Ẹ rà fún mọ̀lẹ́bí yín lónìí. Golden Mon tó gbogbo èèyàn dín.

0: For your hustle, for your moment, turn up your vibe with the irresistible aroma and rich taste of Nescafé.
1: My coffee, my Nescafé.
2: Make my world my way, yeah.
0: Nescafé. Make your world.
3: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjòkòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
4: Ètò ìgbéyàwó láyé.
5: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
6: Kí ló ṣẹlẹ̀?
5: Kí wọ́n tó so wápọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́, ẹ̀rọ ọ̀fọ́ṣọ́, iṣẹ́ ilé wa máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
3: Ní tòótọ́.
5: Kájà sọ pé o ti rẹ̀ wọ́n àbí?
3: Ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣoṣo níbi tí CDK wà?
7: Ìwọ ló tún jẹ́ CDK báyìí.
3: Bẹ́ẹ̀ ni o, CDK. Ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọ́ṣọ́, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
5: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá a ti ń sọ̀rọ̀ yé àbí?
3: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
5: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
3: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
8: Ọ́fíìsì wa wà ní Mokola Road ní Vesna Bus Stop àti Àpáta. Ẹ lè pè wá sórí 0707-460-3911.
9: Every new day is an adventure where each moment is a chance to be active, grow, and learn.
10: Look, Mom, I'm getting better every day.
11: You sure are. I am so proud.
9: Support their growth with LactoGrow 4, which contains vitamins and minerals, nourishing your child's tummy to support his active body and active mind.
10: This is my favorite.
9: Let's help support his growth. LactoGrow 4. Grow active. Grow ready.

0: 104.9.
1: Hey, Ibadan City. Feeling bored? Time to pop it. Snack it, pluck it, grab a pack of mini-me chin-chin and enjoy the crunchy, delicious taste everybody loves. Whether you're at work, school, on the road, or chilling with friends, mini-me keeps the good vibes going. Mini-me chin-chin. Small bite, big enjoyment.
2: Ìràwọ̀ kan yọ ọ́mì lútìtì. Ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà pẹ́jú sí. Àfikún orí òkè ó hàn kẹtẹkẹtẹ. Ìkànnì Dati 2FM gbòṣù ó lé téńté. Ọba láàrin àwọn ọkànnì. Dati 2FM 94.9. Ìkànnì Adẹ́rìn kò sónú. Òkè téńté Premier. Mọ́kọ́lá ìlú Ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé. Ibùdó Ayọ̀ àtòrí sun ìdùnnú ní Dati 2FM. Ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kan nínú. Eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbà. Ayé ṣe bí ṣe wa ni agbọdunnu eto to n parunu re ka ja fe to omo niyan ka si gbe ni afẹ re je lowo are ni je tenu ko tete bo li ko ikan ni 32 fm do supa ran kaye 94.9 lo ba won

0: kan leti fidi re mu he ko ti dagbere faye porigba ose nigbati ogoro awon yan fara sese yen na nigbati oko trailer kan ilete ni onijamba to ro lu opolopo oko loju ona to le igbimo asofin ipinle oyo iye parliament road agodi garden nilu ibadan eni ti sele ohun soju re nigbati on ba akoroyin wa nikini 12.94.9 soro ojo dimo pe oko nla ohun ohun ni o ti koko kolu awon oko kan lagbegbe songo ko to di pe o fese fe to si wa si ona le igbimo asofin bakana gege bi eni ti sele ohun soju re ojo de mi lo wi pe oko nla ohun lo ti ro lu okada kan to si se kupa odun agun baniro kan ti opolopo awon yen si tun fara sese yen na ijamba na lo fa ti so kere fa kere oko fi waye le ojo ona na ti o si bere si ni dari oko gba apa abumi lo latowo awon eso to so oju popo iyen road safety leyi tede si ibi ti sele ohun ti sele awon osise ajo eso ojo popo ohun fidi re mule wipe awon eyan to fara sese ohun eyan ti gbe lo si ile iwosan ile ti ko jina si apa be lati gba itoju to peye atori jambo ko to waye ohun aye lara otimo to je akoroyo wa ni 32 FM 94.9 lo ti ba awon ara lo soro lati woye lori to fa ijamba oko nigbati alagba kunle adebayo daba wipe awon oko trailer bi awon oko eleru gbogbo olorun lo gbodo mo tele ilana igboke igbodo oko bakana lo fi kun wipe kere daju ipe eni to ba ti muti ko lo wako eni to ba si wako ko mo se muti
1: níbi agbára wà dé lórílẹ̀ èdè yìí kì í ṣàlẹ́ ní pé kẹ́ ń tó rọkọ̀ kó mọ jẹun kó mọ rìn ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ìgbà ó yẹ kí èèyàn mọ̀ pé n tó yẹ kóun ṣe ni kó ṣe ìlú tá a bára wa ló fà á ìlú tí a bára wa tí ọkọ̀ ńlá fi rìn lọ́sàn-án tí àwọn ọkọ̀ kéékèèké náà ti mọ àwọn ọkọ̀ kéékèèké tí mo bá wọn lagé lójú ọ̀nà ojú mu sọ̀rọ̀ bá wọn lagé lójú ọ̀nà ó yẹ kí wọ́n mọ̀ pé ẹ̀mí ò láàárọ̀ pé àwọn ọkọ̀ láìkẹ́ rẹ̀ ọ̀pọ̀ wọn ni ò gbádùn wọn ò lálàáfíà débi tí wọ́n mọ̀ bá wọn ojú ọ̀nà débi tí ó bá sọ ìjánu rẹ̀ nù tó lè mú ìjàmbá ọkọ̀ tó lè fa kí ẹ̀mí pẹ̀ lè lórí àárọ̀ wa gbogbo àwọn sáàrọ̀ gbogbo àwọn àdéwàrin kàmọ̀ṣe jẹ́ẹ́kẹ́ kéékèèké lójú ọ̀nà láti má bà mọ ní ìrírí ìjàmbá dẹ́kun ìjàmbá ọkọ̀
0: bákanáà ni olùgbé ilẹ̀ ìbàdàn mìíràn ọ̀gbẹ́ni dayo adéwálé jọ di mímọ̀ pé àwọn awakọ̀ ọkọ̀ ńlá ńlá ọ̀hún òun náà ni kí wọ́n mọ ṣọ́ra ṣe lójú pópó kẹni lọ́kàn wípé ẹ̀mí kò láàárọ̀ àjọ imf òun náà ti kìlọ̀ wípé bí àwọn nǹkan tẹnu oúnjẹ àti àwọn nǹkan mìíràn táwọn èèyàn nílò bá ń gbowó lórí sí ìṣẹ̀lẹ̀ náà ló lè fà á tí iṣẹ́ àti òṣì tí ó túmọ̀ tẹ̀síwájú lórílẹ̀‐èdè wa nàìjíríà tí ààbò oúnjẹ yóò sì tún mẹ́ẹ̀ nílẹ̀ yìí nínú àkọsílẹ̀ àjọ elétò ọrọ̀ ajé lágbàáyé fún oṣù kẹwàá ọdún tá a wà yìí ìṣẹ̀lẹ̀ àjọ imf jẹ́ òde mímọ̀ wípé ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè nàìjíríà ìdúróṣinṣin rẹ̀ ló sì tún tẹ̀sí ọwọ́ iwájú ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé òun náà ni wọ́n sì ń jà fitafita pẹ̀lú bí àwọn nǹkan ṣe wọ́n gègé bẹ́ẹ̀ ni ẹjẹ́ kò dì mímọ̀ pé ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè nàìjíríà ló gbòòrò sí láti ìdá mẹ́rin ó lé tóntún méjì 4.2% lọ́dún 2026 kúrò ní ìdá mẹ́rin eléyìí tó wà lọ́dún 2025. Àjọ IMF wá gba ìjọba lámọ̀ràn láti pèsè àwọn ìrànwọ́ owó tó jọjú fún àwọn mẹ̀kúnù lójú ọ̀nà láti mú kí nǹkan rọrùn fún ìgbésí ayé wọn.

Olóyún Olótìndé ṣe ti gbọ̀n yín láti kàn ní 32FM 94.9 tá a kalẹ̀ sí láfta òsèré òkè ti ń tẹ Premier Mokola Ibadan ìròyìn ilẹ̀ òkèrè. Èèyàn mẹ́jọ ọ̀tọ̀ọ̀tọ̀ náà ni wọ́n ti fìdí rẹ̀ múlẹ̀ wípé ẹnìkan ti gun wọn ìyẹn nínú ọjà ìgbàlódé kan tó wà ní South Korea nígbà tí ẹnìkan eléyìí ti

ọbẹ náà gbà kí wọ́n tó falẹ̀ ọlọ́pàá lọ́wọ́ nílẹ̀ South Korea. Bẹ́ẹ̀ bá ní ìròyìn ìyàjọ́ kan àbọ́mọ́ ìtẹ̀fẹ́fì tó wà létí ẹ lè fi àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ sórí 0704-7004-949 àbí 32fmnews@gmail.com ìròyìn oníjùbà ìlọ fún tọ̀sán tòní lédè Yorùbá ìròyìn oúnjẹ kíkójọ

0: ọdọ ẹ ti mo ba se nse lori isare budan ẹ ti mo awon oju opo na te pe si mo fun anfani awon to ba se ndarapo mo wa fun gba akoko oju opo meta to wonu okulu losan to ni te lanfani lati pe si 0705 5000 949 0809 7000 949 tabi 0906 2000 949 na oju opo meteta to wonu okulu te lanfani lati pe wa si teyin ba wa se ndarapo mo wa fun gba akoko keke ba se so ola awon ofin ati adehun ta tele lori isare budan oda ba mi akoko ibe nko
1: ah bo se wa ni se mo pe awon ni won kokoko mo number tin ba ko wole
0: yes o
1: eh baba si wo bi number ti an mu ta ba fun nbere
0: eh
1: be ma ti agba ah odo be
0: oda esta iwo nko
2: ah ton ba ti gba baye bo ba ti si won
0: oya
2: awo gbudo kebun lo le
0: meji meji ni multiply by 2 te ba ti wa pe wole eyi nte fin gbo wale eleketa ibe to wa je ojulowo ni wi pe be ba ti le mu bere e dakun won e so fun yan o bi won ba le seju si yin agbo o bi won ba se
2: agbo
0: agbo o
1: awa bi ti lukara bi aje
0: iro
2: ni je
0: ba mo to la me
1: meji ba de jan ni
2: ni jere
1: e ti wa da america
0: o de jamu o da america
1: o ko ja o de ba fa
0: o ko ja foro foro
1: o de ba eruka
0: ba je o ngo wo yi
1: o do ke bola
0: hello e ka so
3: e ka so
0: e ka so
1: e ka bo sori du
3: ah baba mi era ta o
1: yes ma
3: Sare
1: bu da.
3: Bala ji abe te de mata tata smeri era era ma o gbo ni ko.
0: Yes ma.
3: Yes ma. E je ki na ja le do emi ku gbo awon olugbo wa la gba Olorun ni pe o.
1: Amen.
3: Mo ni te ta ti tu e pe mo ni ti wa ni pe lo.
1: Amen.
3: O ya o wa ti meri ni re karun.
0: Ibere karun.
1: Ibere ka fai.
3: Yeah.
0: Ka 5
1: very ka number 5
0: one o ka 2 o wa ka 5 shangility
3: o wa pa ni e ti maro
0: in ti mo wa fe bi yin o wa ro daada bi en pe weju le fi mu number ni
3: o wo ko la ko sha ni mo pe ni je o da ba yen ni ba ro
0: o ro ni idani lo ni
3: daada ni me la nje ko
0: o ye ko
3: o ya wa o wa yin ni daru wa
0: e daruko ere oko mewa pere to je wi pe inu ile lati mo wu won jade nile yoruba
3: oda e suru
1: yes
3: ewuda
0: odi meji
3: oko
0: odi meta
1: ebi
0: isu ni gbogbo eyan o
1: isu ni e o
0: a fun yin meji nbe
3: ah ti ya ti meji bere o
1: ebi isu ni gbogbo
3: an omo
0: ehn eja eja fun won meta ngba mi
3: Ila
0: ah mami inu inu ile ti wule
3: Ila ko ni lo nko o eh ge ah o de ma
0: mami
1: e juru mama ge ju won
2: interview si de na ni
0: eh ila so le mai ah
2: tu so si de
1: a je ka su le lo ke
0: a pada ka su lo ke ni hello Hello, Ekasun.
3: Ekasun.
0: Ekasun, sir.
3: Aunt Mary.
0: Sir.
3: Lucky and yes, sir.
0: Yes,
3: sir.
0: Yes,
3: sir. Baba Meto.
1: Yes, sir. Bami.
3: Eko Uru.
1: Yes, sir. Ekabo Suryetu. Yes, sir. Yes,
3: sir. Eko number Keta.
1: Lodo Ote.
3: Ato Aunt Mary.
1: Okay, now.
0: Number Keta. Bami, kola akipa elu abi.
1: Mwa, dako mwa.
3: Bami.
1: Hey, dako yi.
0: Awa fohun yin mo ni.
1: Ani e dide ke to da fun.
0: Pe ti e wa daruko yin, e gbo mi, ibere keta yen na ni mo ma fun yin. Se n gbo mi ba mi. E ko fun mi ni oro meje pere to ni ami, ami ori re je re dodo fun bi apere aginju. E fun mi ni Redodo ba mi redo redo o ti lo redo e fun mi ni oro meje pere ti ami ori re je redo aginju oya e fun mi meje mi
3: aginju
0: rere do aginju mo ti fun yin leyo kan be
3: asule
1: yes.
0: asule
1: hen
0: eh eh ah won mu o
1: won mu o
0: Hello.
1: Hello.
3: Hello, ma'am. Hello, Akasan.
1: Yes, ma'am.
3: This is Mary Lati,
1: though. Mary to Mary.
3: Pa, Mata.
1: Ya, mi eka bo sori eto.
3: Eni mo fe ba ne ga o fe ya gen ga o.
1: Olohun o.
3: Ibe eka arun.
1: Owe lo si bade o.
3: Eh.
1: Se n gbo mi.
3: Pa.
1: E kan ba mi pari e ngolo nkan na ni. Aniyan yo.
3: I'm number one.
1: Ibeere kejo. Igba keje are orilede wa marun pere ba nda ko won Nigeria.
3: Gullo tulaka.
0: O de mi.
1: Yes.
3: Atipa Abubakar.
1: O ma deji, won ma gba lo.
0: O mu ni.
3: Ye fa yara dua.
0: Eh? Won ni Musa yara dua.
1: Okay, Musa yara dua.
3: Wari,
1: yeah, odi mere.
0: O se gba keji.
1: O nbi je.
0: Ah.
1: Eh? We ni agba kan lugu.
3: Bajo,
1: ya ni o si bajo. Ya ni o si
0: bajo. E pa te wa fun se yi.
1: Wari yen bu daada nji e.
0: O
1: bu gan.
0: O ya je lo soju opo.
1: Ati Musa yara du e.
0: O ya. Loju opo Facebook ibere yin re o. E tete si lebe leje, ke egbo. Ere idaraya abeseku bi ojo to koko la iku lo. Ojo wo, osu wo, odun wo, nlo shele. Ere idaraya abeseku bi ojo to koko la iku lo.
1: Orilede Nigeria.
0: Orilede wa Nigeria, be ni. Orilede wa Nigeria ni o. Ojo wo, osu wo, odun wo, nlo shele. E fi da win se wo so lojo ko Facebook wa 32 FM 949. Feyin e ibe la dro gbangba gidiba si. Amore ti dahun yin nibe mo de go soju awon ti Esther ti e ti duro sibe
2: iko dudu gan nibe
1: awon ti yara du e mo
3: hello
1: mo sa yara
0: hello
3: e ka ka o
0: e ka ka
3: wa pe to wa fa ta wa
1: yes sir
0: abasi
3: abasi ti o
1: abasi afa
0: mo ti fe so mo da pada ni abasi aziz ati ri ateji se yin e gba bere lana
3: e do e ka jo la te do antimiri
0: mo fe fun baba eni n toro
1: okay
0: akoko kira yin ko rire na
1: okay
0: e kira yin ko rire
1: mo fun ele suru
0: ki mo fun ele suru oda se n gbo mi won si nbe o
1: wait lo hello hello
0: hello
1: hello
3: ata se sai ta sanwa
1: mo mi abi
3: Ẹgbá ni ẹni jáde máa ma rí ní bá ọ̀rọ̀ yín ò ní jọba. Àǹtí Mary mo fi ẹkùn ṣe àǹtí Ẹ́sà wa. Ẹkùn ṣe o, tàbí FM ò ní gbóná kò ní bàjẹ́ o. A máa rí ní bá káwọn alátìlẹyìn wa fún ọ̀ ní ìjọwọ́ gbogbo wa lè. Dádì Bá mi ẹ fún mi ní ìbéèrè karùn.
1: Ìbéèrè karùn. Ha. Ìbéèrè karùn. Ẹ kàn bá mi dákọ̀ olórí orílẹ̀-èdè mẹ́ta Nàìjíríà tó jẹ́ pé wọ́n ti ṣe àbẹ̀wò sí ilẹ̀ Gẹ̀ẹ́sì tàn pé United Kingdom. Mẹ́ta
3: péré
1: wọ́n ti lọ ṣe àbẹ̀wò sí wọn ilẹ̀ Gẹ̀ẹ́sì.
3: Nígbà tẹ̀wá àlàyé àgbẹ̀.
1: Tí ẹ wà lórí àlééfà.
0: Ẹ̀kú ètò.
1: Yes, ma.
3: Orúkọ mi ni Mary Amomotunde.
0: Mary Amomotunde.
3: Bẹ́ẹ̀ni ma.
1: Mary to Mary náà ṣì ni.
3: Àbí o, mo fẹ́ mú béèrè keje.
1: Ọ̀dọ̀ ta ni.
3: Wọ́n dàfí Mary náà ni.
1: Ok. Òun yẹ́ gbòkè kéke bí obì.
0: Àti Mary Amola.
1: Ó ń dàgbọ́ bí orógbó.
0: Láti bolẹ̀ tí ń pè wá.
3: Láti ológun ẹrú.
1: Jọmọ láìkò wà ní ti Mariam.
0: Toro jẹ́ Mary to Mariam. Mo fẹ́ jẹ́ lójú.
1: Ọlọ́run.
0: Mo fẹ́ kẹ́ni kọ́kọ́ má já sáàrin wa. Mo fẹ́ jẹ́ yín lójú.
3: Ẹjọ́.
0: Mary to Mariam. Nọ́bà ìbéèrè wo lẹ mú màmí?
3: Ìbéèrè keje.
0: Ṣé wá rí ẹ farabalẹ̀ tó rọrọ̀ dáadáa?
1: Àwọn ìtàn méjèèjì àwọn ìlú. Mary de mi yẹ.
3: Ẹ̀rọ ìgbà fún mi wá ṣe yẹ̀yẹ́.
0: Ṣé wá fẹ́ gbọ́ mi màmí? Ìbéèrè keje lọ báyìí. Ẹ fi nǹkan, ẹ mọ gbọ́ o, ẹ fi dá. Ṣé ẹ ti gbọ́ tó bá sọ pé nǹkan dá? Ẹ fi kún ọ̀rọ̀ mẹ́wàá, kó dẹ̀ nítumọ̀, máa fún yín lẹ́yọ kan nú ẹ̀. Ẹ wá fún mi mẹ́sàn tó kù. Tá a bá sọ wípé òjò dá, ó yẹ fún mi ní ọ̀rọ̀ mẹ́sàn mi.
3: Igi dá.
0: Yes. Ṣé ni kó wọ́n gbà lọ?
1: Mariam.
0: Amọ̀
3: Ogun. Ojú dá.
0: Ojú èwo
1: ló dá? Mariam. Mariam. Mariam.
3: Ẹ máa kọ́ pé ojú èèyàn dá, ojú ọmọ náà dá.
0: Ẹ máa lọ.
3: Ẹsẹ̀ dá.
1: Igi ìdá ló kọ́kọ́ pará lé.
3: Ẹgbó ti jẹ́ nìyẹn bàbá mi.
1: Owó ló ń lọ.
4: Owó nìkan ló kù tí ò ti dá. Kọ́rọ̀ sà.
0: Ṣé gbogbo ara ọ̀wà ní dábàá? Àti Mariam ẹ̀sìn bẹ̀rọ. Hello. Ó dá Intervi jẹ̀wá lọ́wọ́ ẹ̀. Hello, ma.
3: Ẹ kú iṣẹ́ o.
1: Yes, ma.
3: Ẹ máa tẹ̀síwájú
1: o. Àmì.
3: Ẹ fún mi nọmba 7.
1: Lọ́dọ̀ ta ni?
3: Lọ́dọ̀ bá mọ̀ tán.
1: Ṣé ń gbọ́ mi dáadáa?
3: Mo ń gbọ́ mi dáadáa.
1: Ẹ kàn bá mi dárúkọ obìnrin àkọ́kọ́ tó jẹ́ ọmọ ilé-ìgbìmọ̀ aṣòfin tìpínlẹ̀ Ìwọ̀ Oòrùn jọ̀hún. Obìnrin àkọ́kọ́ orú ẹ̀.
0: Ẹsẹ̀ dá. Ẹ̀sẹ̀ dá. Ó ní ìpè dá.
4: Ìpè ló dá.
0: Ó yá tún ìbéèrè ayélujára. Ìdáhùn pọ̀ bí o.
4: Kò dá. Ìbúná ìlàlà. Àwọn èèyàn ti agbórí wọlé gidi gan ni. Eré ìdárayá àbẹ̀ṣẹ́kù bí òjò tó kọ́kọ́ la ikú lọ lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Ọjọ́ wo, oṣù wo, ọdún wo ń ló ṣẹlẹ̀? Eré ìdárayá àbẹ̀ṣẹ́kù bí òjò.
1: Ẹsẹ̀ dá.
4: Ojú ló dá.
1: Ojú dá.
4: Lórílẹ̀‐èdè wa Nàìjíríà, ọjọ́ wo, oṣù wo, ọdún wo ń ló ṣẹlẹ̀? Ẹ fi ìdáhùn yín ṣọwọ́ sí wa lójú òpó Facebook.
1: Wọ́n sì kan lẹ́sẹ̀ pa.
4: 3 2 9 4 9.
1: Wọ́n kan lẹ́sẹ̀ pa.
0: Àwọn èèyàn ẹ̀wò bóyá ó mí.
4: Lẹ́jẹ̀ bá dá.
1: Ẹ̀jẹ̀ dá.
0: Hello.
3: Àpá dá, ojú dá.
1: Ẹ̀ ẹ̀.
3: Mo
0: Hello.
1: Hello. Hello.
0: Hello.
5: Hello.
1: Hello. Hello,
5: sir.
0: Yes, sir.
1: I'm going to be a little
5: tired.
1: Yes, sir. Yes, I come to read to, sir.
5: Hello, Leo.
0: Yes, sir.
1: Bye bye, me.
5: Okay, Auntie Mary, now.
0: Auntie Mary, can you buy me?
1: Yes, sir.
5: Okay, I'm a fan now.
1: I do
5: well.
1: Amen.
5: Very, can I load your bar, Malcolm?
1: Hey, can Baby Pario win you by me?
5: Oh, Baba.
1: All right, to a molly. Hey.
0: You don't want to see me, Lord.
1: All right, to a molly.
5: Alakitu ama
1: omole
5: omole
1: niwaju ni nkan o de gogo fo lopa mu ni
0: mo ro ko baba o so bi pe ko mo lo so ko wa nkan je
1: baba loko ko
0: wa nkan je
1: eh ti jaguda baba loko
0: hello hello e kaso hello
1: sari budam
6: apa taro ani dam lagbara lo
0: ami
6: ola la ola wala pata
0: ila bilali
6: ani le yin biri kesan
0: ibere kesan
6: be dada ti be ruka
0: ibere kesan dada lati be ruka
1: Dada lati be ruka
0: Ibere kesa wa ro bi e
6: Awon ni se re
0: Oda bo dada awon wo la ma npe ni otokulu
1: Oto
6: awon ya baba kini
0: bibo
1: wa ri oloto
6: awon ya baba kini awon ya baba kini mu
0: Àwọn èèyàn pàtàkì inú ìlú.
1: Yóò bá sì ti Buhari ọlọ́dọ̀. Àlàyé ọ̀ máa bulẹ̀ ìṣòwò.
0: Ẹ mọ̀ tí ìlà dáadáa.
6: Àwọn èèyàn ńláńlá nínú ìlú.
1: Àwọn èèyàn ńláńlá nínú ìlú.
0: Tí wọ́n ní ọkọ̀ ńláńlá, owó ńláńlá, ilé ńláńlá.
7: Bí èmi báyìí, Esther Falade.
6: Àwọn tó bá ní àwọn ọ̀tọ̀ òkú ní ìlú, àwọn èèyàn pàtàkì.
1: Gbogbo àwọn olóyè àwọn gómìnà.
0: Ọ̀tọ̀kùlù ni wọ́n.
7: Kọ́kùlẹ̀ ti dákọ̀ mi jẹ́jẹ́.
1: Gbogbo àwọn bálé bàálẹ̀.
0: Ọ̀tọ̀kùlù náà ni wọ́n.
7: Ti dákọ̀ mi jẹ́jẹ́.
0: Ọ̀dà àmọ̀ bóyá ọ̀tọ̀kùlù ni àbí ọ̀tọ̀. Hello.
8: Holy Mary.
0: Holy
1: yes,
0: Daddy.
1: Baba Lesh.
8: Baba mi kára olè kẹ́sọ̀
1: Yes sir. Baba Lesh.
8: Àǹtí Ẹ́sà Falade.
7: Baba mi sir.
8: Àwọn ọ̀tọ̀kùlù ló la dé.
1: Bẹ́ẹ̀ni. Ọmọ balẹ̀ ṣe lọ́yẹ.
8: Àbí àwọn ọ̀tọ̀kùlù.
1: Yes sir. Bẹ́ẹ̀ni o.
8: Láfẹ́ àwọn ọ̀sán ní jọ́nà.
1: A ṣe.
8: À ní gbọ́ bí gbogbo àwọn alátìlẹyìn ọlọ́run máa tẹ̀yìn síwájú. Ẹ jẹ́ kí n bá ọ̀tọ̀kùlù ìlú Auntie Mary
1: lọ́jọ́. Wà á ti bẹ́ ọ̀tọ̀kùlù Auntie Mary.
0: Ok, ọ̀tọ̀kùlù láti bẹ̀rẹ̀ lọ́fẹ́ bá lọ jẹ́. Kí ni mo fẹ́ fún bàbá yìí?
1: Ìbéèrè ọ̀tọ̀kùlù ni fún ọ.
0: Ní tó bá bọ́ ọ̀tọ̀kùlù
1: mú ni kò fún ọ.
0: Ó dábàá mi alẹ́ṣin lọ́yẹ. Bá mi alẹ́ṣin lọ́yẹ. Kí ni orúkọ igi tí a ti máa ń rí òrí lára rẹ̀?
8: Orí.
1: Orí àmọ́.
9: Ma wo mi bi mo se fe yin
10: mo n gbo 32
11: fm 32 fm 94.9
12: Ladies and gentlemen, the bride and groom are about to cut the cake.
13: What? My love, what happened?
14: Before I marry you, the TV where you promised, the fridge income, where is it? Washing machine income, where have you using my hands to wash clothes in 2026?
13: Cancel this wedding.
12: Relax, everybody. Who said I must buy everything once?
13: I use CDK.
12: CDK?
13: Yes, so I dey pay small, small. Fridge, washing machine, even solar system. That's CDK.
14: So all those things don't already there house?
13: Abba, since last month.
14: Ah, pastor, continue the wedding.
12: Yourself. Get phones, TVs, solar appliances, furniture, and more on CDK. Pay small, small. Zero interest, no market price. Download CDK today.
15: Visit us at Mokola Road, Veterinary Bus Stop, and Akwata Inside Sanctuary Filling Station. For more inquiries, please call 0707-460-3911.
12: CDK!

0: ka bo pada latoju di oja sare bodo le ngbo lati ko ni aderin posonu 32 fm 949 ibadan teyin ba se ndarapo mo wa awon oju opo meta to wonu okulu 0705 5000 949 0809 7000 949 tabi 0906 2000 949 esta boju opo Facebook yi se buna to
1: la bayi ni buna yi kuna la bo se ko da o ese ke ko da nbe yen
0: ni ro moja pa o da nbe eh ati Maria mu se nkan lo ni o o dun mi o da ibere aye lu jara le kan si
1: ibere aye lu jara le kan si ere idaraya abeseku bi ojo to kokko la iku lo rule de wa Nigeria ojo wo osu wo odun wo n lo sele e tin fi idahun sowo o amo
2: ah ti re to gba
1: ah bo se buna to
0: te bo soju e
2: da a gare to sumo ni
3: hello
2: ma
3: o ma pa tan
2: e kan o
3: nzi so bi jabi lata won tan
2: iya mi e ka bo sori eto
3: epa e pe to
2: no ni to
3: Baba, iya to n bo arugbo e ti ko to. Ṣe o yẹ ko ba arugbo, o yẹ ko ba arugbo ti
2: ko. Abi mo wẹ ni.
3: Ẹ jẹ amúbẹ̀rẹ̀ kẹta.
2: Lọ́dọ̀ ta ni?
3: Lọ́dọ̀ mẹ́rin náà.
2: Ok.
3: N tó bá tu fi, ọṣẹ tó bá wù kó tó fi gún lọ́sọ.
2: Ok.
1: Ọṣẹ ti
2: ayé. Ok, ọṣẹ ti dá. Ọṣẹ dá.
0: Kò tí ẹ sọ mímọ́ mi gan dá, àní fi gún jẹ.
2: Kẹ̀kẹ̀ gan dá.
0: O ya mo gba mi maami ni papapa e mo po lawon oro kan lede yoruba to je pe a le pe won loruko meji ototo ti o si nitumo kan fun apere a le pe oka a le pe loka tun le pe lagbado e mo pe kankan na la si nso o ya wa fun mi ni meje to dabi re mi e bere na
2: e bere
3: o da do ma le pe doro
2: yes
3: ati ifani
0: o de mi
3: Agbo apere.
2: Yes.
0: Bẹ́yìn ni.
3: A le pe iwe ni pàtàkì.
2: Yes.
3: Ọmọ.
1: Kò le e le ṣe.
3: Wọ́n tún máa ń pe ní Ògún.
2: Yes. O di mẹ́rin.
0: Ògún bàbá rin.
2: Ògún bàbá rin.
0: O wá rọ̀.
2: Bẹ́ẹ̀ni.
0: Ba mi seri awon eyan wa e farabalẹ
2: wo ro pe ojo osi ojo si nbe
0: 0705 5000 949
3: hello
2: hello ma
0: yes ma
3: yes
0: oruko ya ti mi te tin pe
3: o taya la tolunde
0: ah ti tura yo la tolunde
3: ba e ka wa
0: yes ma
3: Mo ti bàbá o, mo ti gbogbo ní o.
2: Ẹ káàbọ̀ sórí ètò.
3: Omi ìbéèrè kẹjọ, pátọ̀dù àti mẹ́rin.
2: Ok na.
0: Ìbéèrè kẹjọ fún àǹtí tu. Ah, ó rọ̀ bí ẹ̀kọ́. Ẹ kíra yín kò rí rẹ̀.
3: Àmì ni wà
2: mí. I congratulate myself.
0: Ẹ bí ẹ̀kọ́ ìṣẹ́ ìṣẹ́ kẹ́kọ̀ọ́
3: ìgbò
0: sọ
2: náà. Ẹ mo kíra mi kú ọ̀rẹ́.
0: Àǹtí Túráyọ̀. Ìbéèrè yín lọ báyìí. Olóńgbò ìyá àgbà jẹ ẹran bàbá àgbà. Ẹ bá mi fi àmì sórí ẹ̀. Sẹ́rí fọ́rọ̀.
2: Ẹ̀rọ dédé ló máa jẹ.
3: Ó ń kíra pè ná.
0: Olóńgbò ìyá àgbà jẹ ẹran bàbá àgbà ẹ fà mí sí.
3: Ẹ̀rọ bàbá fi sí.
0: Àǹtí Túráyọ̀.
2: Àmì dánù.
1: Àmì dání alámi.
0: Hello.
4: Hello ma.
0: Hello.
2: Hello.
4: Hello sir. Yeah.
2: Yes sir.
4: Ma se rin jina lati soka.
2: E ka bo sori.
4: Won ali ko da Olorun ba si fun won.
2: Amen.
4: Wo. Lo ni fowo ba je kan la gba Olorun.
2: Amen.
4: La haula wala illa billah. So e je baba mo tan aja.
2: Mhm. Bere le ki lu le fe.
4: Number 12.
2: Ọdún ogun lobìnrin kọ́kọ́ gbé ọ̀wọ́n eré ìdárayá àgbáyé tá à ń pè ní Olympic torch. Ọkùnrin ní sábà mọ̀ gbé ọdún olóbìnrin kọ́kọ́ gbé.
4: Ok. 1968.
2: Okay. Okay.
4: Yes, sir.
0: 1968.
2: Ah, mama ru o se ti serif mo nwe.
0: Ah, mama o.
2: Serif mo mi da mi mo le lo. E de wo mi ran. E de wo mi ran.
0: Mo pa ran owo o.
2: E de wo mi ran.
0: Mo ya pa ran owo ni o. Hello.
4: Hello.
0: Ipe ta ni.
2: Hello, sir.
4: Hello,
2: din to.
4: First timer.
2: Yes, sir.
0: First timer. Oruko ya ti se ti pe wa.
4: Olúwo láti Bembo area.
2: Bembo.
0: Olúwo láti Bembo.
4: Bembo area ní Àbáta.
2: Ẹ̀ka bọ̀ sórí ètò.
0: Ẹ̀ka bọ̀ sórí sáré budọ́.
4: Dáadáa.
2: Yes. Ẹ̀ka bọ̀ sórí ètò sẹ̀.
4: Àǹtí lórí.
0: Nọ́mbà ìbéèrè yín.
4: Number 8.
0: Sherry, won ti mu number 8. Sugbon tori ko je gba akoko ni. E ba mi mu number mi. Number 1 wa nle, number 2 wa nle.
4: Number 1.
0: E je mu wa. Oda, won yen na lo daada.
2: Bẹẹni.
0: Se wa ngbo mi e farabalẹ nte mo ni o. Won ni ẹni bá ní òun kò ní ṣu imi mọ́ imi ẹ bá mi parí ẹ̀.
4: Ẹni bá ní òun kò ní ṣu imi mọ́ imi. Ẹ pàtàkì ọjọ́ bí o.
2: Níta ẹ̀mọ̀ ẹ̀mọ̀.
0: Ẹni bá lóun ò fẹ́ ṣu imi mọ́ imi.
4: Ẹ pàtàkì
2: ọjọ́
4: bí o. Ọ̀dà.
2: Ọ̀dà. Ọ̀dà. Ọ̀dà.
0: Try again. Ọ̀dà ibi tá a rí mọ ló nínú àmọ́kó tó di wípé a mọ̀ lẹ́ẹ̀tí mọ̀ wípé ìṣe wa ni láti mọ̀ fi ìdáhùn sáwọn ìbéèrè tó pakasọ. Esther jẹ́ abẹ́rẹ́ lójú òpó Facebook.
1: Lójú òpó Facebook, a ní pé eré ìdárayá àbẹ̀ṣẹ́kù bójú tó kọ́kọ́ la ikú lọ lórílẹ̀‐èdè wa Nàìjíríà pé ọjọ́ wo oṣù ọdún òun ló ṣẹlẹ̀, ara ẹni tó gbà ó. Kódà ara wọn tó gba gidi gan. Àmọ́ ẹni tó kọ́kọ́ sáré bù ú.
2: Tó kọ́kọ́ sáré wọlé.
1: Ó náà ni Mr. Alade Femi Paul. Àwọn ni wọ́n sọ pé November 7, 1981. Ọ̀rọ̀ yìí gba ká pàtẹ́wọ́ fúnye kódà. Fi nọ́mbà yín ṣọwọ́ sórí 090-62000-949. Ẹ mọ̀ jẹ́ òpẹ́ o.
0: Pẹ̀lú orúkọ yín.
1: Pẹ̀lú orúkọ yín.
0: Àti ìbéèrè tẹ.
2: Torí ìjọ́ mi lọ́dọ̀ tèmi ń bì í. Àníyàn ayọ̀ láfíjomi tó rògbìn. Àníyàn ayọ̀ láfíjomi tó rògbìn. Ara yìí sì tú ọmọ olè kọ́ gbàgbé iṣẹ́ bàbá rẹ̀.
0: Ìmọ̀sọ̀pọ̀ ní kó
2: má lọ kó wá. Torí ìjọ́ mi náà àwọn agbákejì ààrẹ wa bíi márùn ta ni wọ́n dákọ̀ Alex Ekwueme, Goodluck Jonathan, Namadi Sambo, Yemi Òsínbàjò, Atiku Abubakar, kò sí Musa Yar'Adua ńbẹ o, kò sí sí Buhari ńbẹ. Àwọn olórí orílẹ̀-èdè wa tó ti lọ ṣe àbẹ̀wò sọ́dọ̀ ìjọba Gẹ̀ẹ́sì Yakubu Gowon lọ́dún ilé oṣù June 1973, Alhaji Shehu Shagari ní March 1981, President Babangida ní May 1989. Obìnrin àkọ́tọ́kọ́ ra mọ́tò ní Nàìjíríà, ẹ fúnróyè Tinubu. Obìnrin àkọ́kọ́ tó jẹ́ ọmọlẹ́gbìmọ̀ asòfin ní ẹkùn ìwọ̀ oòrùn jọ̀hún, ọ̀nàrìbù Rẹ̀mí Ayédùn ni. Olympic torch tó àkọ́kọ́ ọrú ẹ̀ tóbìnrin ọ̀kọ́kọ́ gbé ọdún 1968 ni. Ẹ rí pé ṣẹ̀rífù ó ṣẹ̀rùbà
0: wọn
2: ó ṣẹ̀rùbà wọn
0: àfa ṣẹ̀rífù. Kó tó di wípé mo fi ìdáhùn sáwọn ọ̀rọ̀ tó pakasọ lápá bí ẹjẹ́ tútú orúkọ àwọn tó jẹ́ wípé wọ́n gba ẹ̀bùn wa lánàá àti lónìí kí n tú pé kẹ́ ẹ lè mọ ojú òpó tẹ máa fi àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ sí. Abasi Asisi àti rí àtẹ̀jíṣẹ́ yín. Ọmọọba Alẹ́ṣin lọ́yẹ́ à ń retí àtẹ̀jíṣẹ́ yín. Màmá Norway àtirí àtẹ̀jíṣẹ́ yín. Dásọ́lá Àríkẹ́ látojú òpó Facebook à ń retí àtẹ̀jíṣẹ́ yín. Ẹ dákun ẹ mọ́jọ kọjá òní.
2: Ẹbẹ lábẹ́.
0: Àlàdé Fẹ́mi látojú òpó Facebook à ń retí àtẹ̀jíṣẹ́ yín náà. Àfáà Sherifu láti Soka à ń retí àtẹ̀jíṣẹ́ yín. Ẹ dákun gbogbo àtẹ̀jíṣẹ́ yìí ẹ mọ́ fi orúkọ yín sí ati ibere te gba
2: number te si fi pe wole ngba te jebun na ni ke lu
0: mo
2: lo number mi
0: e ti mo pe number to wa anu kulu ni e fi sare budo si ka le mo pe sare budo 0906 2009 49 e je nko fi dahun si bere meji to paka so eni ba ni ohun ko ni su mi mo emi mo oluwa re a jina satan iyun be eh baba wa so wi pe e daruko ere oko mewa ti amon wu lati baba mi gbugbon na na anomo
2: aimoye
0: o lo be be gbogbo da no aha oto okulu awon to ba logbon ninu ilu la mo npe loto okulu awon to awon amoye to ni ogbon ti ori won pe dada awon la npe
2: ni awon dada nde ni supo arugo mu
1: awon to logbon ijile
0: titi dola
2: kadu wa lowo awon ti satileyin to wa o baba wa biola yali yali lati lambok ni jami lohun baba Charles okan lawo lati Washington DC be na ni booksellers ni jeriko lebadan ese gboro bi owo aso o
0: seun
2: titi di ola ode yi ta mu akotun ite wa se ti gbo yin latodo
0: oluwa mere omo ojo
1: Esther Falade omo chidade ti okola nlo ko mi
2: ba moto adimola dejumo e

0: ẹ̀kọ́ gìrì ká mú yan gan ká iṣẹ́ yan gan ní yá yan gan lára 32 FM òun gan láyé ń gbọ́
1: ká sì jọ rẹ́rìn àrí ṣàkìtì.
0: 32 FM 94.9 Laughter House Orí òkè tètè Premier Mọ́kọ́lá Ìbàdàn.
2: Oya gbọ́ṣẹ́ o, ó ń dùn yín gbàlétí. 32 FM ló ń pè bí 94.9 ẹ̀yìn ẹ̀ à ń fẹ̀rí gba gbogbo àgbáyé. Àwa fierce gan.
3: Àwa fierce gan.
0: Mùtòdún kìí ṣe dídùn ara. Ó jiná dẹnu ni wọ́n ṣe pariwo ẹ̀ kiri. Ìkànnì adẹ́rìn-pọ̀ṣónú. Laughter House, orí òkè tètè Premier, Mọ́kọ́lá Ìbàdàn.

0: kotami kuromi koro koti koko kotami
1: woni ta wo bere omo gidi o
0: koti koko
1: nla gẹ́ẹ̀dìngẹ́ gbogbo ẹni tí ń tọrọ ọmọ
0: òwúrọ̀ ọwọ́ ní ẹmọ́ fi hàn
1: kí ni problem ẹ̀ náà orí aláyẹ
0: tí wọ́n sọ jáde
1: jẹ́ lójú ọjà mọ́sọ̀mọ́sọ̀mọ́sọ̀.

0: 32 FM 94.9.
1: Ọ̀rẹ́, bẹ́ẹ̀ ni, ìwọ́ tó ń gbọ́ mi lọ́wọ́, ó ya no ìka àkọsílẹ̀ tí o bá ti fi ọjà tó fẹ́ rà sílẹ̀ nínú asẹ́ ọjà tàbí ajọgbá pẹ̀lú ìrètí wípé ẹ̀dínwó yóò bá túnà ka àkọsílẹ̀ tó bá ti ilé ìtajà kan bọ́ sí òmíràn nítorí wípé òun wá ibi tí ọjà ti dínwó kiri tí o bá náà ó kéré tán ìka àkọsílẹ̀ nínú eré yìí o

ìràwọ̀ kan yọ ọ́mì lútìtì ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà péjú sí àfi gorí òkè ó hàn kẹtẹkẹtẹ ìkànnì dáti tú ẹfẹ ńdoṣù ó lé téńté ọba láàrin àwọn ọkànnì dáti tú ẹfẹ 94.9 ìkànnì adẹrin kò sónú òkè téńté prẹmíà mọkànlá ìlú ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé ibùdó ayọ àtórísun ìdùnnú ni 32 FM ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kàn nínú eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣẹ́ wa ni àgbọ́dúnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọnìyàn kásì gbẹ̀ni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ arẹ́ nìjẹ tẹnu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́ ìkànnì 32 FM ń dòṣùpá àràn káyé 94.

0: ṣe bí mo ṣe ṣe fún yín ní ìjẹjọ sí àtún ṣe fúnra wa ó dùn mí níjẹjọ mo ti ṣe kówó kọ̀mọ̀ owó wa lóríṣiríṣi ààrẹ tó gbégẹ̀ sí gbogbo ọ̀pọ̀dán gbégẹ̀ sí wọn tí ẹ gbà ẹ mọ bá a ṣe mọ ṣe àbí báyẹn náà láti ṣe kàtígórì mẹ́ta lèmi kó wá o kàtígórì àkọ́kọ́ 20,000 naira tó jẹ́ abíóye kàtígórì inú ẹ bá ti lè gbégẹ̀ sí èmi nísẹ̀lẹ̀ tí orin tó bá wù mí láti inú àká mi bẹ́ ẹ bá ti wá morin ọ̀hún ẹni tó kọ́ àtọ́dún tó jáde ẹ sì lè kọ́ lé lórí ẹ ti gba 20,000 naira ẹ lóde ní. Ọ dàbí ètò jímọ̀ mi òun ti há pẹ̀ lóra mi nílò micro.
1: Àti pé ṣàjẹ́ ló láyé ẹ̀jẹ̀ kájọ máa gọ́.
0: Second category ìyẹn ẹgbẹ̀rún márùn-ún ni 5,000 naira.
1: Ló bá ṣe pé.
0: Ẹ jẹ́ àfi celebrate ọ̀gá wa GM category nìyẹn. Ìyẹn tiẹ̀. Wọ́n ṣe ọjọ́ òbí níjọ Sátidé.
1: Ìgbà ló ní ìgbà ń lò.
0: Ẹ̀yin lẹ́sùn orin tẹ́ ẹ fẹ́ ni wọ́n á mọ pílé rẹ̀ fún yín. Ni wọ́n sọ àwọn orin yẹn fún yín lóríṣiríṣi ẹ mọ kọ́. Ẹ bá ti kọ́ dáadáa tẹ́ lè kọ́lé lórí. Ẹ ti gba 5,000 yẹn. Elio category ó ní 2,000.
1: Ní okùn àgbọ̀n máa bẹ̀ lọ́rọ́.
0: 2,000 àjọ fi ṣeré ni orin tí n bá ń blé lọ́wọ́ ẹ mọ kọrin lé lórí. Alhaji Muftau Din Ogunrinde Marindoti. Wọ́n ń kí wa lójú òpó
1: Facebook.
0: Ṣé ẹ ti ṣetán sí aṣáré ṣé sí mo ti rí lẹ́nìkan tó lè gbégẹ̀ sí? A ó fún àgbógbó ẹ̀yìn tèmi lọ́jọ́. Ẹ̀yìn tèmi mọ́ níyà. Ẹ̀yìn tèmi lólógún ẹ̀rú ẹlẹ́yẹlé. Bode St. Stephen.
1: Bàbá ń dágbé.
0: Màmá yọ wá.
1: Ó dà bọ̀
0: bọ̀. Bọ̀ ń yọ wá.
1: Bèbí ń yọ wá o.
0: Ṣé ẹ wà ń bẹ̀? Ẹ̀yin tèmi ní Mokland Mokola. Ẹ̀yin tèmi ní Amúlòkun.
1: Ààrẹ làbó wálé
0: o. Orógèlè ẹ̀wà kó wálé. Kàtígórì mẹ́tẹ̀ẹ̀ta bẹ́ẹ̀ bá ti lè kọrin lé lórí orin tí n bá ti gbé sí ẹ sí.
1: Orógè
0: bá ti lè kọ́.
1: Kó
0: wálé. Ẹ jájọ sí o. Bàrí mò ń plé lọ yìí. Olójú bọ̀ lí rọ́ọ̀sì ẹlẹ́sẹ̀ máa rán.
1: Àwọn
0: bàbá yìí lásán. Kó lò ṣe ní fún. Dáre lọ. 0705-5,949. Ẹja àjọba ara wa ṣe rí. A ti ṣiṣẹ́. Nǹkan tó kù báyìí ni ká máa jayé. Ká máa gbò sí wàhálà kankan. Ẹ̀yin wà ní ọ̀dọ̀pù. Kò tiẹ̀ sódò ọ̀pù pọ̀ ń bàdàn. Ó jòyí kan tiẹ̀ sí lọ́wọ́ tó jòyí dábà. Kamọ̀ lọ lé pẹ̀lú ìdùnnú ni. 0809-7,949. Ó ní 20,000 lẹ́fẹ́ ni àbò ní 5,000. Kékeré àròsì. Àṣé màkàrónì ni. Ṣé já ni. 0906-2,949. Ìṣẹ́jú méjì tó kù kí n tó máa lọ ojú ìpolówó ọjà yìí. Káàárẹ̀ tí ó gbégẹ̀ sí.

ìyá yìí tí tá a bá ń ṣiṣẹ́ lọ tásìkò polówó bá tó a lọ gbé polówó ẹ ká alẹ́ kí ló kọ́yé láti ìwòlẹ́ tí ń gbé hello mo dẹ̀ gbé o mo gbé wọn tó sọ̀rọ̀.

0: ọlọ́run ṣe o.
1: Iṣẹ́ orin ó ti kúrò ní ọ̀sà.
0: Ọya mo ti wá débẹ̀ jájọ ṣe fúnra wa. Mo ti dé mo fẹ́ ṣe síyá fún yín. Mo dé mo fẹ́ fún yín nítùgbà. Mo dé mo kówó dé. Iṣẹ́ ìgbàgbé kàtígórì mẹ́ta. Iṣẹ́ abíóye kàtígórì 20,000. Ìyẹ orin èmi ni lọ mú nínú àká mi. Ẹn bá ti mọ̀ ó sì mọ ohun tó kọ́ àti ìgbà tó jáde yóò jẹ́. Ìkejì ó ní 5,000. Ìyẹn tiẹ̀ ó sì ń pù gbà. Ẹ lè sọ ẹ lè sẹ́lẹ̀ tí orin tẹ́ ẹ bá fẹ́ ìkà wọn mú orin tó bá ti wá wù mí nínú olórin tẹ́ ẹ bá dá kan.
1: Ìlú London máa wí báyé.
0: Kàtígórì kẹta eléyò kàtígórì inú 2,000 naira. Lámà
1: orin ṣe.
0: Orin tá a bá ń play lọ́wọ́ àbí tẹ́ ẹ bá fi orin mí ẹ̀ sọ fún wa. A sì jọ ṣe. Ṣé ẹ ti ṣe tán yáwó ti yá o? 0705-5949. 0705-5949. 0809-7949. 20,000 lẹ́fẹ̀ẹ́ ní àbí? 0906-2949. 0906-2949.

0: ẹ kú ìrọ̀lẹ́ o.
1: Ẹ kú ìrọ̀lẹ́ kú ètò.
0: Ẹ ra sà, ẹ ra mà.
1: Látọ̀lọ́ ṣògo ni.
0: Yá mi látọ̀lọ́ ṣògo, gbogbo ọlọ́run ṣògo ńkọ́. Ẹ kú iṣẹ́ àtàárọ̀.
1: Ẹ ra
0: sà. Ṣé yá ṣé kọ̀lí tí òun máa lọ àbí kàtígórì ìwúlẹ̀ tó fẹ́? Ṣé o 5,000 ní àbí 20,000?
1: Ẹ fi Ṣáídì sí.
0: Ṣáídì ìyẹn kàtígórì. Ṣáídì
1: òṣùpá.
0: Kàtígórì ṣe stainless ẹ̀yin kọ́lẹ́sọ̀ ní mo ti ń fi sí fún yín. Ẹ̀yin kọ́lẹ́sọ̀ táìtù. Èmi ní sọ kí n tèmi ní kí n ti fún yín lóṣùpá. Òṣùpá tí n bá ti wá fún yín ẹ wà máa kọ́lé lórí. Ó yá ṣé ẹ ti ṣe tán?
1: Bẹ́ẹ̀ni.
0: Oya 2,000 náà sì láti fẹ́ lẹ́sì fẹ́ gbégẹ̀ sí n o. Oya o àjọ mọ́ ta ni. Ìdúró tẹ̀ fẹ́ fún yìí ó dùn púpọ̀. ẹ má wọrí ẹ má wulẹ̀ tí ẹ má ti kọrin lé lórí ẹ dúró ẹ gbọ́ bí tí ó ti sọ̀rọ̀.

0: ẹgbẹ́ gan ti rọ ọgbẹ́ fúnra wọn orí fóònù wọn ni o sì jẹ gan gbà àwọn orí dẹ̀ ń dùn mí sá mo ti ẹ̀kọ́kọ́ láìkí fọ́ọ̀sì mo fẹ́ fún yín lọ bẹ́ẹ̀ mo fẹ́ ran yín mọ ẹ kúrò ẹ̀rẹ́gí ló kọ yín láti kulẹ̀ ti pé. 0705 5000 949 0809 7000 949 0906 2000 949 lẹ́yìn iṣẹ́ pẹ̀lú ilé ọmọ ilé ó kájọ ṣeré kájọ bára wa ṣeré kájọ múnú ara wa dùn ẹ mọ̀ pé ìkànnì ìdùnnú lẹ̀ ń gbọ́ 32 fm iṣẹ́ táwa gbà látọ̀dọ̀ ọlọ́ntọ́lọ́run rán wa sí yín ni pé ká máa múnú yín dùn ẹ̀yin gangan gan lẹ́sìn wà ń bẹ́ o ẹ̀yin gangan gan lẹ́wà níbẹ̀ ẹ̀yin nìró ìdùnnú tẹ́ wà ń bẹ̀ táwa fi ń dẹ̀sígi lápá àbí ẹ kálẹ̀ o kí ló kọ yín o láti gbìlẹ̀ tí ń pè Mrs. Obayemi Latelebu kò ní bàjẹ́ fún yín. Ẹ ní búlẹ̀gbẹ́. Orí wo lẹ fẹ́? Kàtígórì wo? Wàsíù. Àyìndé. Àbí Wàsíù Pàṣó.
1: Wàsíù Àyìndé.
0: Wàsíù Àyìndé mà sá. 5000 lẹ fẹ́ ni àbí 2000.
1: Anyone
0: náà lẹ́yìn náà tún bá lọ. Ẹ mú kan. Ẹ mú kan. Ṣé tẹ́lẹ̀ ó ní? Ọya kò sí wàhálà ọya ẹ já lọ.

0: ẹ ti wà káàtì lórí 5,000 báyẹ o 5,000 yẹ yóò le o. Kevinimi network yín ṣe bó ṣe wù ẹ kúrò lẹ kí ló kan yín láti wọlé tí ń gbè. Ẹ kúrò lẹ sà kí ló kan yín láti wọlé tí ń gbè. Ẹ̀lọ́ sà kí ló kan yín láti wọlé tí ń gbè. Ẹ̀lọ́ a ti gbè. Dádì ìfẹ́ bá a dá sí àwọn network yín ò jẹ́ kó lọ odò mi gangan odò mi.
1: Ìjọ́ni ti bá yín sí.
0: Odò mi o odò mi o ẹ kúrò lẹ kí ló kan yín láti wọlé tí ń gbè. Ẹ ká alẹ́ mà kí ló kan yín o. Yes ma. Miss Olaiwola láti. Ẹ kúrò lẹ kí ló kan yín láti wọlé tí ń gbè. Yes ma. Yá mi láti Èrúwà.
2: Bẹ́ẹ̀ni àlàáfíà lójú láti Èrúwà.
0: Àlàáfíà lójú láti Èrúwà.
2: Bẹ́ẹ̀ni.
0: Lọ́nà ilé ìdìbò àbí.
2: Bẹ́ẹ̀ni.
0: Lẹ́yìn pólì.
2: Bẹ́ẹ̀ni sà.
0: Ẹ ra mà.
2: Ẹ fún mi ní Christian
0: KZ
2: kan.
0: Christian KZ. Ẹ fàyè fẹ́lẹ́. Ẹyin lẹ mọ bèrè ayé fẹ́lẹ́. Ṣé kí n fún yín?
2: Oye àti bá mo eléyàn.
0: Ẹ gbọ́dọ̀ mọ̀ yẹn o. Ẹ̀rọ pé ní ìjẹjọ ayé fẹ́lẹ́ lẹ bẹ̀rẹ̀ ní ni. Mo tó wá fẹ́ fún yín ní ìsìn ní ẹ wàá fẹ́ gbà.
2: Bọ́yá tẹ bá fún mi ní next level.
0: Next level. Bọ́lá ti ń bá rí màdẹ́ wàá fún yín o. Òun dàná o. Ó wà ń bì. Oya orin mo ti rí Sunday. Ẹ wá gbọ́dọ̀ disappoint mi o, mo fẹ́ kẹ́ ẹ gbowó o torí ajọ́ mọ́ ṣètò ni olólùfẹ́ mi gidi ní o.
2: Àbí o.
0: Yóò dùn mí o. Ó yá.

0: ẹtì ìṣáájú o ẹtì ìṣáájú o ẹtì ẹdùn o ẹmọ ẹmọ. ṣé ibi tó dénú.
1: ìrìnkò kọ́mọ́ ló ń wọ ọmọ tó.
0: ẹ̀yin náà wo ẹ̀yin ti kọ́ làbárí òun ṣẹ̀ṣẹ̀ ń kọ́ làbárí ni ṣe rí bẹ́ẹ̀ mọ́.
1: Ẹ jọ sí
0: lórí tẹ́mpù kankan náà.
1: Ẹ ní ìjọ
0: dáadáa. Nǹkan tí géèmù yìí wà fún nu. Ẹ yẹ gbélé ìwò náà.
1: Ẹ gbélé ìwò.
0: Ìṣẹ́jú kan ẹ sáré kọ́ kẹlẹ́bà jẹ́ owó yìí. Mo fẹ́ fin lówó.
2: Okay.

0: There's a reason she is a good mama. Express cleaning, extra fresh.
1: Sọ́kalẹ̀ sílùú Ìbàdàn níbi tí ìgbàlà ìwòsàn fún gbogbo ẹni tó ń ṣàìsàn tí gbogbo ẹni tó wà nínú ìgbèkùn yóò máa gba ìtúsílẹ̀ lórúkọ Jésù for his glory evangelistic ministries pẹ̀lú àjọṣepọ̀ gbogbo àwọn ìjọ Ọlọ́run tó wà nínú Ìbàdàn tí àgbékalẹ̀ Jesus Ìbàdàn City Mega Crusade ẹni tí Ọlọ́run yóò máa lò ní evangelist Rob White ààrẹ fún for his glory evangelistic ministries àtàwọn ìránṣẹ́ Ọlọ́run míì bíi Archbishop Francis Wale Oke Bishop TV Adelakun Reverend Dr. Eliza Ogundiya Reverend Samson Ajetumobi àwọn olórin ẹ̀mí ni Lillian Ineji Esther Igbekele pẹlu mi Deborah voice Ọlọrun atawọn the Dantons ojoru Wednesday ojo kerin ti ojo Sunday ojo kejo osu kokonla lo ma waye ni Obafemi Awolowo Stadium Ibadan
2: lago merin abo irole lojojumo
1: oko fe to ma gba eyan debe wa onje ofe ilera ofe ati bebe lo fun ekun alaye e pe 0803 579 4064 Jesu loluwa
3: Kuba aje 24, 29 tabi 32 sa ati fẹyin e pẹlu wa lori gbogbo ikanni ba ni dore kan te 32 FM 949 fẹyin e

0: ẹja sáré ṣiṣẹ́ ẹja sáré ṣiṣẹ́ ni o kábàrà wa ṣeré kínú wa ó dùn òjò ti rọ a gbọdọ mọ ká gwọgwọ mo ń ṣiṣẹ́ lọ́wọ́ bàbá ẹ̀wọ̀n wọlé bàbá wa bàbá wa sì ti ń wọ táwọn wọ pátá tá àti mọ̀ pé nǹkan táwọn ó sọ rèé tí ó dọrọ làwọn eléyìí ti ń gbẹnu sí máìkì ní àti ṣe camera rolling action bàbá ẹ̀wọ̀n bàbá wa aláàjì dr chief akeem hamzat ẹ̀wọ̀n jọlé a tún kọ́gbọ́n mọ́gbọ́n tó bá ti dalẹ̀ ètò wọn kì í ṣe mọ́gbọ́n ni àti jẹ́jọ́ mo ti ń sábà ti rí ìgbà tí mo ti gbọ́ ti jẹ́jọ́ tán mo tún sámi ìjẹ́ mú wá ń jẹjọ́ ó kàn ń gbọ́ a tún gbọ́ míì náà lásàálẹ̀ ẹ̀wọ̀n jọlé bàbá akeem hamzat kò sọ ló mọ olúwa rẹ̀ kò sí wọn ò lè ṣe 0705 5949 ẹ káàlẹ́ o kí ló kọ yín o láti ìpínlẹ̀ tí ń pè.
1: Ẹ̀mọ́ mi ní.
0: Ẹ bàmí ṣó ti yá.
1: Oya
0: bàrí náà ni ẹ jájọ mọ́ jẹ́ lọ báyìí. Oya.
1: Oya.
0: Ẹ mọ̀ fẹ́nu fún ẹ mọ̀ wọ̀ rí.

0: Seed Up Supreme Noodles with real chicken essence.
1: Supreme Noodles, boom, boom.
2: Seed Up Supreme Noodles.
3: Ọ̀rẹ́ bẹ́ẹ̀ ni ìwọ tó ń gbọ́ mi lọ́wọ́ o ya no ìka àkọsílẹ̀ tí o bá ti fi ọjà tó fẹ́ rà sílẹ̀ nínú asẹ́ ọjà tàbí àjọgbá pẹ̀lú ìrètí wípé ẹ̀dúró yóò bá túnọ̀ ka àkọsílẹ̀ tó bá ti tilé ìtajà kan bọ́ sí òmíràn nítorí wípé òun wá ibi tí ọjà ti dínwó kiri tí o bá náà ó kéré tán ìka àkọsílẹ̀ nínú eré yìí o túmọ̀ sí

0: ṣe ló lè rẹ́ sísá ìrò dẹ̀dẹ̀ nítòdẹ̀ ètò tó pójú owó kò nílò àyẹnu kiri gbèsè 32 FM 94.9 laughter house orí òkè tètè premier mọ́kọ́lá ìbàdàn.
1: Ọ̀jẹ́ ti kú ò ní tàná, egun ti dòwó 32 FM 94.9 laughter house orí òkè tètè premier mọ́kọ́lá ìbàdàn.
2: Ni ọ̀gá nìkan láwùjọ òkúta mẹ́bẹ̀ẹ́ ti mọ̀ pọ̀gá ní ọ̀làwùjọ rẹ̀ pé ayé ẹ̀yìn tẹ̀mí.

kábíyèsí olówó òdùrú nílẹ̀ ìgbà. Ọba Ọ̀jọ̀gbọ́n Saka Adélọlá Mátẹ̀mílọ́lá Olúyalọ Mòyá Amúbàbalẹ̀ kí n tó múrin awo sẹ́nu. Àti gbogbo àwọn kábíyèsí ní gbogbo ilẹ̀ Yorùbá.

lórí ètò yìí láti máa ń sọ nípa oríṣiríṣi ìwà àti ìhùwàsí àwọn ẹranko gbogbo ẹranko tọ́lọ́run dá pátápátá ìhùwàsí wọn ìṣesí wọn bí wọn ṣe ń jẹun oríṣiríṣi tí wọn ń jẹ èyí tó léwu nínú wọn èyí tí ò léwu nínú wọn àwọn èyí tó ṣe é jẹ èyí tí ò ṣe é jẹ ǹjẹ́ jẹ́ ti ẹ̀ mọ̀ wípé àwọn ẹranko kan wà tí òfin dè wípé àwọn ẹranko báyìí o ẹnikẹ́ni ò gbọ́dọ̀ dà wọ́n láàmú o àwọn ẹranko báyìí o ẹnikẹ́ni ò gbọ́dọ̀ ṣe wọ́n láì dá o àwọn ẹranko báyìí o ẹnikẹ́ni ò gbọ́dọ̀ pa wọ́n o àwọn òfin yìí wà káàkiri gbogbo àgbáyé ó sì wà lórílẹ̀-èdè Nàìjíríà náà ó kàn jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ wa la kì í tẹ̀lé ọ̀pọ̀lọpọ̀ wa ló jẹ́ wípé oríṣiríṣi àwọn ẹranko èyí tí òfin tí ò fàyè gbà fún wa láti pa lọ̀pọ̀lọpọ̀ wa la máa ń pa oríṣiríṣi làwọn ẹranko èyí tọ́lọ́run ọba òkè tó dá onírúurú náà sì làwọn ẹyẹ làwọn ejò làwọn ẹja nínú omi àti oríṣiríṣi àwọn tó ń fàyàfà àtàwọn tó ń rìn dáadáa tí wọ́n rìn bí èèyàn àtàwọn míì tó jẹ́ wípé ẹsẹ̀ mẹ́rin ni wọ́n fi ń rá kúrò káàkiri oríṣiríṣi àwọn ẹranko báyìí ni la máa ń gbé sọ tá a máa ń gbé yẹ̀wò lórí ètò àdìtú níléeṣẹ́ rédíò 32 fm nílùú ìbàdàn kì í ṣe pá ń túdi ayé wo kì í ṣe pá ń túdi iṣẹ́ ọlọ́run ọba òkè wo ṣùgbọ́n ní ti pé ká fi kọ́ra wa lẹ́kọ̀ọ́ ká fi mọ ìmọ̀ ìjìnlẹ̀ oríṣiríṣi ìwádìí èyí tí àwọn onímọ̀ sáyẹ́ǹsì tí wọ́n ti ṣe nípa àwọn ẹranko bẹ́ẹ̀ àti oríṣiríṣi ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ táwọn bàbá wa nílẹ̀ Yorùbá táwọn náà gbàgbọ́ nípa irúfẹ́ ẹranko bẹ́ẹ̀ ẹ wá mú kalẹ̀ towó ẹ mú kalẹ̀ tọmọ ẹ mú kalẹ̀ tàlàáfíà àti ta ẹ̀kú tí ṣe bá lẹ̀ tọrọ̀ kẹ́ ẹ máa bá wa ká lọ lórí ètò ọ̀tẹ̀ ló ń jẹ́ ìlú ń pè ọ́ kò sẹ́ni tó wà láyé tí ò lórúkọ tiẹ̀ Olúfẹ́mi Omilani lórúkọ tèmi o bàbá mi ní Jealous Born lẹ́lẹ́rẹ́ Àdùbí ojú pọn kókó má fọ́ ọkọ̀ Láídé ojú pọn kókó dáná sunlé bàbá Àníkẹ́ èmi Àdùbí anímọ̀ bí èṣù

0: Ẹṣeun o.
1: Ẹ kú tẹ́tí sí ni. Lálẹ́ yìí, ẹranko tá à ń sọ nípa ẹ̀, tá a fẹ́ sọ nípa ẹ̀, òun ni ẹranko tí Yorùbá ń pè ní ajáagbó. Ajáagbó. Táwọn olóyìnbó tí wọ́n ń pè ní African Wild Dog. African Wild Dog. Pẹ̀lú Africa tẹ́tí kọ́kọ́ rí níwájú orúkọ ẹ̀, a ti mọ̀ wípé àwọn ẹranko ilẹ̀ Africa ni wọ́n. They are endemic to Africa. Tó túmọ̀ sí wípé ilẹ̀ Africa nìkan ṣo ńlá ti lè rí wọn. Bẹ́ bá rí láwọn orílẹ̀-èdè míì tàbí àwọn continent míì, inú igbó kọ́lẹ̀ ti rí wọn, inú ọgbà kẹran sí zoo lẹ ti lè rí wọn. Kódà nílẹ̀ Africa níbi tí ó jẹ́ ibẹ̀ ni wọ́n wà, wọ́n ti ń tán lọ. Wọ́n ti fìgbà kan rí wà dáadáa lórílẹ̀-èdè wa Nàìjíríà náà. Ṣùgbọ́n lásìkò yìí kò dájú wípé àwọn ẹranko yìí ṣiṣẹ́ kù lórílẹ̀-èdè Nàìjíríà. Ṣùgbọ́n àwọn orílẹ̀-èdè nílẹ̀ Africa bíi Botswana ibẹ̀ gan ni wọ́n pọ̀ sí jù. Tanzania, Zimbabwe, South Africa, Zambia, Kenya, Namibia, Mozambique. Àwọn orílẹ̀-èdè mẹ́jọ yìí ní ìwọ̀nba àwọn tó kù nínú àwọn ẹranko yìí ni wọ́n ṣì wà. Nígbà kan rí, níbi ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn, àwọn ẹranko yìí tí wọ́n ń jẹ̀ káàkiri nílẹ̀ Africa, wọ́n á fẹ̀ tó bí 1,500,000 over 500,000. Ṣùgbọ́n lásìkò yìí, gbogbo àwọn tí wọ́n kù nínú igbó káàkiri gbogbo ilẹ̀ Africa, àwọn ẹranko tẹ̀ ń wò yìí, bóyá wọ́n tó 10,000,000. Èyí ló fi jẹ́ wípé àjọ IUCN, International Union for Conservation of Nature, àjọ tí wọ́n ń ṣe àbójútó, tí wọ́n ń ṣe kò kárí kí ẹran má tàn nínú igbó, wọ́n ti ka àwọn ẹranko yìí gẹ́gẹ́ bí ẹranko tí ó ti ń tán lọ nínú igbó. African Wild Dog, ajáagbó. Àwọn ẹranko yìí, dọ́ọ̀gì tó wà níwájú orúkọ wọn, bàbá ní ká ṣàpèjúwe wọn bí àpèjúwe ajá ńlá fi ṣe àpèjúwe wọn. Àpèjúwe ajá. Wọ́n máa ń ní kànákìní, oríṣiríṣi àwọ̀ dúdú, funfun, àwọ̀ eérú, àwọ̀ lẹ̀lẹ̀. Àwọ̀ kànákìní ló wà lára wọn. Bí ajá alé ni wọ́n ṣe rí. Ṣùgbọ́n pẹ̀lú bọ́n ṣe farajọ ajá, tí dọ́ọ̀gì tó tún hàn nínú orúkọ wọn ò tán mọ́ ajá alé. Àwọn ẹranko tẹ̀ ń wò yìí, African Wild Dog, wọn ò tán mọ́ ajá alé. Tí a bá wo ẹsẹ̀ wọn, ọ̀pọ̀lọpọ̀ àwọn ajá tó jẹ́ ajá inú igbó, tó jẹ́ ẹ̀yà ajá alé tí wọ́n wà nínú igbó, ló máa ń jẹ́ wípé wọ́n máa ń ní tó ìka márùn-ún. Ṣùgbọ́n àwọn eléyìí bẹ́ẹ̀ bá wo ẹsẹ̀ wọn, ìka mẹ́rin lẹ máa rí níbẹ̀. Etí wọ́n máa ń tóbi gan, ó máa ń dúró, ó dàbí etí ehoro, ó máa ń rí nọ̀yà bí etí ehoro. Tẹ bá wo gbogbo ojú wọn, gbogbo orísí wọn bí ajá alé ni wọ́n ṣe rí. Ẹsẹ̀ wọn máa ń gùn, ṣe retí, àbẹ́ retí báyìí. Ẹ̀wẹ̀ tí pàlàbà. Wọ́n máa ń nírù náà bí ajá alé, ọwọ́ méjì wájú, ẹsẹ̀ méjì lẹ́yìn. Gbogbo ojú wọn ṣá, gbogbo ìrísí wọn, ajá la lè fi wé. Irú wọn, ibi ìparí irú wọn báyìí funfun, àwọ̀ funfun máa ń sábà wà bẹ́ẹ̀. Mo ní àwọn ẹranko yìí, ṣíṣọdẹ wọn, àṣeyọrí tí wọ́n máa ń ṣe nínú ọdẹ ṣíṣe, ó pọ̀ ju ti ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹranko míì tí wọ́n ń pa ẹran jẹ lọ. Kódà kìnìún tá a mọ̀ sí olólàájú, wọn kì í ṣe àṣeyọrí nínú pípa ẹranko tó àwọn ajáagbó. Àṣeyọrí wọn á fẹ́ tó bí 80% 80% success rate. To ban show de. Ta won kini o go ti e sun mo be. Awon o kin sa pa mo si bi kan ki won wa kolu eran ko ti won fe pa, ki won wa kolu gija lojiji o. Won gbara le okun tori won ni okun. Won si tun mo sare na. Won le eran ko ti won ba fe pa. Won le titi ta fi re eran ko na. Won wa se kini? Won wa mu bale. Awon eran ko ti won si feran lati ma je. Won feran awon eran ko bi etu. Awon eya antilopu bi impala bi egbin gazelle atorisirisi awon eranko mi eran na lo poju eran gan ni gbogbo ohun ti won ma nje ebi ta awon eranko yi ton mode se de eranko ti o tobi ju won lo ni ilopo mewa to won ju won lo ni ilopo mewa ton ba wa ni egbe egbe won le mu bale tori e lo fi je wipe won ki saba daje legbe legbe nijo nijo nitun nitun lagbo lagbo ni won ma nwa won ma npo ninu egbe kokan ti won jo ma ndode won wa mo ogbon ti won fi ma n iru ekun leopard ogbon to ma nda tawon eranko bi kinihun tawon eranko bi aina ti won ki fi ji ekun leran je ni wipe ekun ba pa eran aya sare wo agbe gori igi awon o kin gori igi nti won awon ajagbo won mo ri gigun ogbon ta won ma nda ton ba pa eran keran na to bi ko to bi ira laarin bi iseju meedogun 15 minutes won le yanju e ton ti won pare e won je ton womu womu de bi wi pe kikini won kan ti e to pe ohun de lati wa ji won leran won ti je nkan won ton laarin iseju meedogun. Awon eranko yi won wa ni iwa kan ti won ma nhu awon oniwadi awon asewadi won ti fidi e mule wi pe eleyi ki se asodun ki se apondun ki se pe boya won kan ma n sasise lati se won ma mo mo se ni e pe kini kini na eto oselu awa ara wa ta mo si democracy ta le fe lapa bi ko lo soju yin bi bayi awa dibo se ka se bayi awa dibo ni le gbimo asofin na e ma gbo the eyes have it the nays have it eyin te ba fe e so pe hi eyin te fe e so pe nay awon eranko yi na oselu ye won lasiko ti won ba fe lo sode awon ajagbo won ma ndibo lati fi han wipe se ka lo bayi se ka lo nisin abi ka si joko na won wa bere si nisin it's sin won ma sin bi awon ti won sin ninu agbo yen ton ba po ju awon ti won o sin lo ohun to tumo si ni wipe afaramo eje a lo sode ṣùgbọ́n tí kan bá dìde nu wọn tó bẹ̀rẹ̀ sí ní sin ohun tó ń sọ fáwọn tó kù ni wípé ẹ̀yin èèyàn mi ẹjẹ́ á lọ sọdẹ̀ àbí ẹjẹ́ á lọ sọdẹ̀ á wá máa sin táwọn ò tó kù tán bá wá gba sínsin lẹ́nu ẹ̀ tán sọ dorin tí kejì tún dìde òun náà tún sin ìsìn ẹ̀ ìkẹta tún dìde òun náà tún sin ìkẹrin dìde ó sin gbogbo wọn wá ń dìde nkọ̀ọ̀kan wọn ń sin táwọn tí wọ́n sin tán bá ti wá pọ̀ eléyìí túmọ̀ sí wípé wọ́n sọ wípé àbá tí ẹni àkọ́kọ́ mú wáyé eje agba wole lo lori won ba pe the high service won lo sode niyan iwa yi o ti di ise won awon kan ma nkokon ro wi pe boya o kan waye be le kokan ni sugbon won asewadi won ti fidi e mule wi pe ki se pe o kan waye be won ma nhu ni wa ni ba won eranko bon ba wa le ma seto oselu to je wi pe won ki sojuro ndie o to je tan ba so pe se ka lo peran tawon ton sin ba ti po won lo sode niyan tawon to sin opo won ti mo wi pe awon ti won o sin awon ni won bori tawon eranko ba le ma se be awa eyan ko idebo nbo ko ma ba dogun dode ibi awon ara ilu ba dibo si eyin ajo eleto odibo ibe ni e ka si o
0: ejuba pomode
2: peters

0: ìdírí bàbá ẹ bàbá gíga ẹ.
1: Báwo ni ẹ ṣe ṣe tẹ ṣe wá rí ọmọ wọn gbé?
0: Èmi ọlọ́ọ̀bá mi láti lọ ni gbà ó ti tèlé mi ga ó ti ju oṣù kan lọ tó ti ń pe káwá gbẹ ni ọkàn mi sáǹjì àmọ́ sọ fún mi pé kíní yìí ṣé èmi ń bẹ̀rù mi ò ṣe kíní yìí mi ò ìran mi ò jalè rí èmi ń bẹ̀rù kádà lèmi ń sẹ nǹkan tó lọ́nà bá fún mi jẹ máa ṣe bùkátà mi ọ́sà lọ lọ́nà òǹdọ́bà wá padà kí ó tó bí nǹkan kódà tó bá pè mí gan ìní gbé kọ́ọ̀lù nígbà tí ó wá sọ mi ní pákí wa ó béèrè lọ́dọ̀ àwọn alága ó wá ní pé mohammed nǹkan ó wá ní pé ó ti gbèrò jáde nígbà tí mo dé mo wá bá wá sọ fún mi pé ó yà bóò ni mo ní bẹ́ẹ̀ mo ní fóònù mi ti sọnù tẹ́lẹ̀ ni àwa jọ kọjá ó wá ní pé ó yà ó ti yà ọ̀ká lọ èmi ń lówó lọ́wọ́ èmi ń bẹ̀rù o ló fi ní pé káwá lọ òun lówó lọ́wọ́ tó nǹkan tó lọ́nà bá sì kọ́kọ́ lè yà.
1: Wọ́n ní
2: bẹ́ẹ̀ gbọ́n tí arákùnrin Fúlàní sọ ẹ̀tọ́ lọ́wọ́ bá ti kọ́kọ́ lè yẹ yóò ní pé kó báwo náà túnú o ẹ bá ń pè wọ́wọ́ ní gbé kọ́ọ̀lù rẹ̀ ọwọ́ báwo ní páàkì àwọn táwọn ti ń tekéne ọ̀kadà lòun ń gùn tiẹ̀ ìkálẹ̀ òun ń tekéne òun ń da màálùú ẹ bá tẹ̀lé dáadáa bá gbọ́ o. Ọwọ́ ánímọ̀ ẹ̀ mẹ́rìnlẹ́ tó gbé tẹ́lẹ̀ wọ́n tó wá bá wo. Ẹjẹ́ gbọ́dọ̀ lẹ́nu mẹ́mẹ́rì náà.
1: Ìwọ ló ní àwọn ìbọn tí wọ́n fi ṣe. Ta ló ní ìbọn?
3: Eléyìí ló ní ìbọn.
1: Òun ló ní ìbọn.
3: Sunday.
1: Báwo kí ni ipa wo ni wọ́n kó nínú iṣẹ́ tẹ́ ṣe
3: yìí? Iṣẹ́ tá a ṣe eléyìí ló ṣe eléyìí ló pè wá. Eléyìí kódà imú ọmọ sí tẹ́lẹ̀ ó ra yẹn nìkan wá bá mi àbá eléyìí.
1: Ibo ló ti wá bá ẹ.
3: Ní Abúlé.
1: Abúlé ń bo.
3: Abúlé Ajíọ.
1: Ìlú wo nìyẹn?
3: Ìlú Màyá. Òun lọ́ra ìyàn lọ́ wá bá mi àbá.
1: Iṣẹ́ wo ni wọ́n ń ṣe?
3: Iṣẹ́ mo ń da màálù alágbàna.
2: Ẹgbẹ́ tó wí eléyìí ti sọ o ẹ̀yin tó dá kọ pé lónìbọn táwọn ń lò táwọn fi dí ẹgbẹ́ o ẹgbẹ́ ọ̀rẹ́ ló tiẹ̀ náà sunday ló gbọ́kọ̀ tiẹ̀ ẹjẹ́ gbọ́dọ̀ tiẹ̀ náà ẹgbẹ́ ọ̀rẹ́ rẹ̀.
4: Ìdò.
1: Àwọn ní ìwọ ni o kó àwọn ọ̀gbọ́n tí wọ́n fi ṣiṣẹ́ láàbì níbo ló ti rí ìbọn.
4: Ojú dúdú ló kọ́ bá mi. Torí bí ò bá ṣe ojú dúdú ìgbà tí rìpọ́ọ̀tù bọ̀bọ́ yìí ti pẹ́ torí ó ti pẹ́ tó ti ń bá mi sọ̀rọ̀ mò ń sọ fún pé mi ò dé mọ́ bí ò níbọn. Ó fún mi ní owó pé kí n bọ̀ ń ra ọta bọ̀ mi ò ra ọta yẹn mò ń ìbọn yẹn ti bàjẹ́ ó ti wà nílé ti pẹ́ bùrá mi ló ní ìbọn yẹn ó ti bàjẹ́ tó ti wà nílé ti pẹ́. Bọ̀ ìgbà tó ṣáà ń dààmú mi èmi ò mọ̀ pé wọ́n lè gbé kòròfò ọ̀gbọ́n pé àwọn fẹ́ẹ́ fi lọ síbẹ̀ yẹn mo rò pé yóò máa respect pé bóyá kí n bọ̀ ń ra ọta. Bọ̀ ìgbà èmi ságbébọn yẹn fún tán èmi jáde kúrò lé pé tó bá wálé kó má padà bá mi. Mi ò mọ̀ pé wọ́n lè fi kòròfò ọgbọ́n kán lọ pé ojú dúdú òun ló kọ́.
1: Ẹ ṣe kí ni.
0: Wọ́n ní pé ká lọ gbé.
2: Ṣé ẹni pé nǹkan kí ẹsẹ̀ ìràgó? Mohammed Lunya ni àkọ́kọ́ Sunday ní kejì ojú dúdú ní kẹta. Níbo rẹ ti rí bọ ọ́tò ó ní ojú dúdú gangan ló mú kòròfò bọ ìyẹn pé tí ò ṣiṣẹ́ dáadáa kọ́ o. Láti máa dẹ́nu bàwọ́ tí wọ́n ó dìgbé ìyẹn ti máa gbìyàn. Gbé ẹ̀gbẹ́ òun gangan ló tún wá nìbọn òun gangan o. Ó ti ẹ̀ fi pé ó fi lọ pé tó lòun lè báwo rí ọta àbọn rà ọta ìwọ ọlọ́ọ̀ba. Bẹ́ẹ̀ bá rí ojú orí àwọn ọmọ bẹ́rẹ̀ tàtẹ́ ìwọ yìí wọ́n á gbọ́dọ̀ ju 25 years lọ 25 years lẹ́yìn bá lójú wọn. Àwọn rèé o ọyá ẹ̀wọ̀n Facebook wa wò 32FM949 ẹ̀wọ̀n ojú wọn àwọn rèé ẹ̀yìn náà ẹ̀wọ̀n kan. India ni wọ́n ṣe ní kí ẹ da ẹran èyàn náà wọ́n fi ìbọn tẹ̀ wọ́n jí gbé. Wọ́n níbi tí wọ́n ti ń kó àwọn èèyàn lọ wọ́n níbi tí wọ́n ti ń ta o.

nígbà ìgbẹ̀yìn sá ọ̀gá ọlọ́pàá kú ọ̀rọ̀ ilé ẹjọ́ ó ní pé kí wọ́n ṣèwé wọn ìwọ̀ nílé ẹjọ́ gbẹ́rẹ́ dé kóòtù adájọ́ ni ẹyìn rèé ọ̀dà àbáhùn ọwọ́ tẹ̀yìn èyí ilé ẹ̀fí tàṣe mọ́ kí ni ọjọ́ orí yìí ọ̀sọ́ 25-25 years ni wọ́n ọ̀yá wọ́n sọ bí ẹ ti wá ẹyẹ ẹ̀kọ́ wọn ẹ̀kọ́ kọ́ lọ tì ẹ́ mọ́nà ọgbẹ̀ ẹ̀wọ̀n náà ọgbẹ̀ ẹ̀wọ̀n ni ẹ wà bí mo ṣe sọ̀rọ̀ yìí o ni ẹ ti lọ kóòtù wọn àti ìṣe ìdájọ́ wọn ẹ dákun o irú ìdájọ́ wo ló yẹ kí wọ́n ṣe fúnra àwọn eléyìí wọ́n ti díyàn gbé láì mọyì ìgbà ọwọ́ ti wá tẹ̀ nísìnyí pálábá wọ́n ti ṣégi irú ìdájọ́ wo ló yẹ kí wọ́n ṣe fún ẹ ẹ̀yà dálé ẹ̀ dà sí o ha nǹkan ṣe o.

0: ọbàdàn ẹ̀pà ni mo ń gbé sáni sáìdì òkè ìtùnú òkú yìí ẹ wò ó kò sí ọkọ kò sí ìdájọ kankan fún bí náà sọ fún ẹyìn tó bá fọ ẹ lójú ọtún tí wọn náà padà ìdẹkọ pa wọn káwọn náà mọ bá tí wọn lọ bí wọn bá tí wọn bá ṣèdájọ pọ bọ ṣe wà yín wọn á tún ní àwọn míì náà tó wà ń bẹ yẹn torí ẹyìn igbó pọ níbẹ yẹn igbó pọ mẹdẹ bíi pé ìfún tá a bá lọ sóko báyìí tó máa fi pààyàn sínú oko gan ànímọ torí igbó tó wà ńbẹ láti dé ẹkọ ńlá tó fi dé nílùú màyá ní màyá gangan ó fẹẹ tó láti bóyá láti àpáta sí ọjọ torí gáàpù yẹn tó bá máa fi pààyàn síbẹ sí yẹn fẹẹ mọ igbó lọtún igbó ló sì ń ibẹ yín o kò ṣe kínní rárá igbó pọ ńbẹ yẹn àwọn fúlàní dẹ pọ ńbẹ ẹni tí mistake báyìí gan máa fàdá yọ ni ibẹ yín tó kọlọ́wọ́ ṣàdọ̀wá ta jọ́mọ bẹ̀ gan ta máa lọ sílé báyìí kàkí lè rìn nílùú níbẹ̀ yẹn mọ́ tó kọlọ́wọ́ ṣàdọ̀tọ́ ìdájọ́ bá yẹ fún wọn ni kò ṣe fún wọn kò sójú ìṣáájú kankan ń bẹ̀ tòbíkọ́sọ tó máa ń wọ́n fi wọ́n lè ń sìn wọ́n á tún ṣe ìtọ́jú bá yẹn lọ ọlátẹ́mi ò ní dáta gan ni bá wojú àwọn ọmọ yẹn mo ní bá dá wọn mọ́
1: ẹni wọlé orúkọ yàtọ̀ bẹ́ẹ̀ ti sọ̀rọ̀ orúkọ yìí àbí.
2: orúkọ tèmi ni táyé adébísí látàgbájé.
1: ìyá ẹ dárí tó.
2: ọpọ náà yóò mọ ní dàrú.
1: àmì àmì.
2: adá ni wàá yóò mọ mọ fún ọ ṣe.
1: àmì
2: àmì. ilé ìkọ̀gá o àbú òtún rí abá yìí. nǹkan tó ń kan lórílẹ̀‐èdè yìí.
1: nǹkan kan gan o.
2: nǹkan kan o. ilé iṣẹ́ ta ti tẹ̀ fún
1: mi jóná o. Ekale, hello, Ekale.
3: Ekale.
1: Orúkọ yàtọ̀ bẹ́ẹ̀ ti sọ̀rọ̀.
3: Ẹsẹ̀
1: burúkú ẹ̀gá ẹsẹ̀ o. Ẹ̀wọ̀n tí òjò lé yá tó lọ́rọ̀ sọ lẹ́yìn kejì. Ok. Ẹni mọ́tò ní Adégún bàbá. Ẹ̀ka lẹ́lẹ̀ kan sí.
4: Ìyá àdúrà mi ò lápàpàpà.
1: Ẹ ti sọ̀rọ̀ lẹ́ẹ̀kan.
4: Àdúrà wa gbà o.
1: Àmì àmì àmì àmì.
4: Bọ́ọ̀ bá pa wọn kán rán wọn lẹ́wọ̀n gbére rayérayé kán darúgbó kán kú síbẹ̀.
1: O ti yé mi.
4: Àwọn tó ti mú tán ti ṣe léṣe. Àwọn tó mú tán ti gbá ìbọn mọ́ lórí inú igbó. Ta ló bá wọn wà níbẹ̀? Wọ́n alẹ́nìkan kọ́ òun. Anybody tó bá ti jẹ́ pé ó ń gbéyàn pamọ́, ó lọ ṣe wọ́n bó ṣe yẹ kán ṣe wọ́n.
1: O ti yé mi. O ti yé mi.
4: Kò ní rànrìn rá o.
1: Ami ami ami ami. Ẹ ṣe bọ́dúpẹ́ bá ẹ ṣe gan. Ó ga o.

mo reti alasi ati olùdarí ilé ìwé Dabos Polytechnic láti wá fi ọ̀nà wọn sọ jẹ́ fẹ́ fún wa. Níjẹjọ wọ́n sọ̀rọ̀ nípa ilé ìwé wọn dáadáa fún wa. Wọ́n sì ń dúpẹ́ pé àwọn èèyàn sì ń pè wọ́n nígbà gan wọ́n ń lọ ilé ìwé wọn. Torí aróyìn pé ilé ìwé àwọn pé polytechnic àwọn ọ̀yàtọ̀.

0: àwọn èèyàn tó ti pọ̀ lórí facebook báyìí tí wọ́n bá mi ń se tó dájú bó ti ṣe wọ́n náà bá mi ń se. àárọ̀ ni yáyá o ní mọ́nà ọgbẹ̀ wọn o prince abimbola oyetunde èyí ti pọ̀. wàsí àfọlábí ibrahim muhammed ẹ àṣẹwọ̀ láyé yìí. ẹyin dáadéjọ ládéhùn lábàdá bí ọ̀fẹ́ dára ẹ ní dáràn o. ẹ ti pé ẹ ti gbẹ́ta wo pàápàá jùlọ ẹ bọ́jà bẹ́ ẹ tẹ̀lé àdéhùn o. ó kọ yóò ní bàjẹ́ o. ó kọ yí kò ní ṣe kí ni kò ní bàjẹ́ o. ẹ rí pé mi ò fẹ́ ní fẹ́ dáko yìí lórí ètò. àmọ́ tá a bá pe ẹlòmíì yóò wá sọ́ra rẹ̀ ní king kong yóò tọrọ ẹ̀ dọ́ba. wọ́n sì ní agbábífo ni máa ń ró. a ti ń pe ọkùnrin kẹlẹ́ ọjọ́ mẹ́ta ní ìsìn báyìí ọkùnrin yóò bọ̀rọ̀ níbi pé n tí ó rò kọ́ ni ọba o. ọ̀dà tí ẹ bá fẹ́ tẹkíni tẹfẹ́ tó gbọ̀wé ètò ẹ pé nọ́mbà kí mẹ́rin sáà tí. tàbí tí ó bá ṣe pé ẹ ní kọ́ńpìlín kan tẹ́ ẹ fẹ́ bóyá nìkan ti yọ yín jẹ tó gbà yín ẹ wò ẹ bá dàkẹ́ lé. gbogbo ọjọ́ tuesday ìlè mọ́ wá sí rédíò wa ń bíbá yìí láago mẹ́ta ọ̀sán ẹ pàdé mi.
1: ṣé wọ́n ní àìrànjìnà láìra ń bú pé rọ́ńkẹ́rẹ́.
0: tòótọ́ ni tòótọ́ ni. wọ́n gbà ọ́ máa dàkẹ́ pé bọ́lọ́ọ̀ sí ni yóò rí inú ọlọ́run sọ pé burúkú ọ̀sẹ̀lẹ̀ sẹ́nìkan ọ̀kan wa. iṣẹ́ ìṣù ni gbogbo nǹkan bá wọn. gbogbo ọ̀nà kan náà tí ẹ̀tọ́ rẹ fi wá ń ta má dàkẹ́ lé. má gbà ká mú ọ láabi má gbà ká mú ẹ̀sìn mi rìn. dẹ́wọ̀n òbí ọ̀kẹ́rẹ́. torí pé ètò ìgbé tó alẹ́ lọ́fà ẹ̀ bàbá gbọ́ tẹ́sítímọ́nì lẹ́nu àwọn tí wọ́n ti gba ẹ̀tọ́ wọn.
1: ilé ayé lẹ o ẹ̀jẹ̀
0: rẹ. ní bá dákun ènìkàn ní ìsinmi báyìí.
1: èyí ti ìlé wọn.
0: ọ̀n ṣàdúrà nígbà tá a fún olówó rẹ̀ ní ẹnujọ́ mẹ́ta yìí níjẹ́ ta jẹ́ ta náà ti ẹni wá gbowó rẹ̀ lójoojúmọ́ ìjọ friday lọ́ gbowó rẹ̀. ọ̀n ṣàdúrà omi sì bọ́ lójú rẹ̀ mo ní kí wọ́n fún tó fi sunkún ó ní òun ò sunkún ó ní tó ń rò níbẹ̀ ni pé owó yìí ti pẹ́ lọ́dọ̀ arákùnrin ti owó yẹn pọ̀ tó tọ́ ó ti wá pẹ́ jù lọ́wọ́ rẹ̀ kò sí tó ti gbérò ọ̀rọ̀ rẹ̀ dé wọn àbó òun rí gbà òun lọ́dọ̀ àwọn ọlọ́pàá wọn àbó òun rí gbà òun lọ́dọ̀ gbà òun làwọ wọn àbó òun rí gbà lọ́wọ́ rẹ̀ òun wá sí wá sórí ètò ẹ̀wọ̀n ọ̀jọ́lé lábalábí ọ̀fẹ́ dáràn alhaji akeem abdullahi wọn dàbí sísá dọ́fẹ́ mọ sépè ó lè wá bó gba owó yìí. ẹ lò bí olójú tó yẹ mọ wá ìrojú kiri tòótọ́. bá a kọ́ lẹ́bùs ayọ̀mí kí ló pè mí. agbára pọ̀ pìrìsẹ́ńtà. o tún pè mí ní ẹnájí pìrìsẹ́ńtà. ìjọsìn tó tiẹ̀ fẹ́ pè mí tán.
1: kò dàbí àdàgbẹ̀yìn
0: o. ẹ má dàkẹ́ lé o. ẹ pé nọ́mbà mi 08034276158 tàbí 08072-82226 08072-82226 ẹ pẹ nọmba mi pẹlú ogun ti ọlọrun ìtàn la ń kọ ìtàn ni bóta bá ṣe ìtàn ni o. ìwọ tí ọba mẹjọ ẹ wá tá a bá ní ọjọjú tó ọjọjú ìtàn náà lọ ń kọ irú yín ẹwọn lẹ máa bá a já. ìtàn sì rèé kò ní tán. ẹ tọrọ àgọ sọọsì ìtàn ò ní tán. ẹ ń kó bàtà sẹ́rọ̀ ọ̀nà mọ́sálásí ìtàn ò ní tán. ẹ tó jí aago gbénú sọọsì ìtàn ò ní tán. ẹ ń bá sì kó bàtà náà ní mọ́sálásí tí ó sì wọ̀ bóyá àdìpó jí kó ó lè sì wọ̀ ìtàn náà ni kò ní tán. ẹ máa gbọ́ rédíò. ẹlòmíì kò gbọ́ rédíò láyé tiẹ̀ ọmọdọ́ kí ni rédíò sí ọgbọ́n. alórèǹkẹ́ o. ẹ máa gbọ́ rédíò tẹ́ ti mọ ẹ̀kọ́gbọ́n irú eléyè ìwọ̀jọ́lé ta ló fẹ́ lé wọn ẹ bá lọ́wọ́ ọ̀fẹ́ mọ gbẹ́tú ìwọ̀jọ́lé ẹ lọ́ọ́ bèrè lé wọn wò ẹlẹ́wọ̀n pọ̀ lé wọn ẹ mọ ẹ yílẹ̀ mọ̀. ti mo ibu yin elewon opo ni agbole won ni we je won like ati mo gbe to ewon ojo den tan mo ma idile kan ti ba fe gbe to ewon ojo le lago meso ojo tuesday won gbe radio saare ode won wa ji radio ke la la la o le ke jo mo gbo le ke to mo gbo duro awe leyun ewon ewon ni fun won le won ati lagbole won Ekpe namba mi o te ba fe fi ejo sun ko pe eto ye fe gba ajo lo dani o fe travel ni bo si wo bo si to ni wo bo si ile lo ra ni ori re orowo gbojo tuesday ma bo la go meta 32 fm ni ma ko la legbe premier gbogbo kan itan ni we yin ewo o ri pe photo re ah won ti sun segbe kan Voto, voto, mi to fè bè, se bè. Voto, e do wà bè. Ito, ito. Ito, ito. Ito, ito. Ito, ito. Ito, ito. Man le ro pou le gbanyan, bè. Man le ro pou le, o le zekini, o le gbanyan, bè. O le gbanyan, bè. E mò so bè, afiti mba, bò lò kou. Ito, ito. Namba mi le lè, kasi ki to man lò lè to. 080-34-27-6158. 080-34-27-6158 tabi 080-72-8226 080-72-8226

bẹ́ẹ̀ bá wà ní gbogbo pẹ̀lú ìyàwó àtẹ̀bí wọn tí wọ́n wá ní pé ọ̀gbẹ̀ wọn lọ fẹ́ mú rílé ìwẹ́ náà ni wọ́n fà á. Mo dúpẹ́ lọ́wọ́ àwọn tó jọ sì tò lálẹ́ yìí. Mélòó mo fẹ́ kànú orúkọ yín lórí Facebook bó ṣe pọ̀ tó yìí. Èmi ò mọ̀ yín ọlọ́mọ yín o. Gbogbo yín ẹ̀ ní mọ̀nà ọ̀gbẹ̀ wọn. Tayataya tọmọtọmọ tọkọtọkọ ẹ̀ ní délé wọn. Ìtàn là ń kọ́ ń tòótọ́. Wọ́n ò ní dí gbígbé wọ́n ò ní débi náà gbé wọn níjọ́ màmí gbé wọn níjọ́ màmí títí náà gbé o. Bẹ́ ẹ bá ti rìn ẹ máa fura ọdún tó ti ń bọ̀ ọdún tí ń bọ̀ ọdún tí ń súnmọ́ wà súnmọ́ ọdún à ní bọ́dún lọ o. Ẹjẹ́ á máa kọ ìtàn rẹ o. Ẹjẹ́ á pàdé ara wa ní orí ètò Kásìlọ́yọ̀ ṣó níjọ́ Sunday súgbẹ̀gbẹ̀ tòkòtò bí ìró bá ṣe wọ́n ṣe lájọ sí pátí ni o. Wọ́n tọ́ bá ti ní aṣọ pátí mọ́wọ́ de o. Bá ti wá pátí ẹ̀fù mi lówó òde. Ìgbé òde lọ́wọ́ yìí o. Ẹjẹ́ á pàdé ìjọsẹ́ ìlàgò mẹ́wàá lẹ́ lórí ètò Kásìlọ́yọ̀ ṣó pẹ̀lú ọ̀rẹ́ yìí náà ni alóbìnlámù wa. Ó kọ́ tẹ́lẹ̀ gẹ́gẹ́ ni Akeem Hamzat ọmọ olóòjẹ́ mokò méjì ọmọ kan gẹ́gẹ́ ni tíjẹ́ mẹ́tọ́ ẹ̀ lágbókò tí ó bọ̀dọ̀ jẹ́ kàláyé fábàdà. Ìpàdé ẹ̀mí àti yín onísọ́ndé ìlàgò mẹ́wàá lẹ́ lórí ètò Kásìlọ́yọ̀ ó dàbò ẹ̀dá mímú ọ̀bàjọ́ gbọ́ o.

0: Hekale. Kí ló dé ẹ̀yin èèyàn ń bínú gan-an? Ẹ̀ẹ̀kan tí ẹ jẹ́ ń béèrè ètò kó lórí pé ń pè sórí nọ́mbà mi.
1: Ọmọ the lifestyle cost but now you know now. Big daddy swag if you know you.
0: Ẹ̀yin ti tolóore ń tẹ́. Ẹ̀yin máa mi ẹ̀yin bàá mi. Ẹ̀yin bí

0: gẹ́gẹ́ bí obìnrin ó yẹ ká jọ máa ṣe kíni ká jọ máa jupa ká jọ máa jó ó yá obìnrin onígẹ̀lẹ̀ yìí
1: onígẹ̀lẹ̀ yìí
0: tẹ̀tẹ̀lẹ̀
1: ẹjọ́ ọmọ
0: tòtòló
1: onígẹ̀lẹ̀ yìí
0: tẹ̀tẹ̀lẹ̀
1: ẹjọ́ ọmọ
0: tòtòló
1: onígẹ̀lẹ̀ yìí
0: tẹ̀tẹ̀lẹ̀
1: ẹjọ́ ọmọ.
0: Ẹ mọ bínú mi ṣe dùtò lálẹ́ ẹ mọ̀ di tínú mi fi ń kí n tó kúrò lórí kí n tó dé kí n tó àsìn kí n tó kúrò nlé tí mo dórí ètò mo ti ṣọwọ́ méjì méjì ni o ọlọ́run ọba mo gba tó ń wájú mo sì fara gbalẹ̀ gba tẹlẹ́yìn ojó ń pọ̀ fa ọlọ́run mọ́ dà wà láàmú mọ́ dààmú wà ọlọ́run àtiwájú àtẹ̀yìn mo gbà nígbà mo ṣewájú orí òrò tán mo gàn dí orí òrò ẹ̀kejì. Bàbá sábà mi gbà sí i dáadáa pé mo manage ẹ̀ mọ́ ọ lọ otútù ò ní mọ́ gbò bá dórí programu nǹkan ò ní sí ọkọ mi ó fún mi ní good dogi tó dáa mo gbọ́nránù pẹ́kì mo gbọ́nránù bí adìẹ ẹ mọ̀ pé tádìẹ bá gba kinní ìsára tán yóò ṣe kí ni yóò gbọ́nránù mo wá gbọ́nránù bó lélẹ̀ tó mi yẹ máa lórí ètò. Mo ní darling honey eléyìí tẹ fún mi baby mo máa lọ ròyìn lórí program tó rò tura ọlọ́run ọba ń gbọ́ èmi fòúnjẹ alẹ́ ṣeré ẹni kí ló ń jẹ alẹ́ mo ti bẹ́ẹ̀ yẹn mọ́ mọ́ bí mi bá ṣe lálé ọjọ́ kan ìjọ ń jalẹ́ nù èmi èjò èyí ṣe yàtọ̀ sí nọ́mà oúnjẹ tá à ń jẹ ká ń jẹ rèsì à ń jẹ kínní oúnjẹ alẹ́ tèmi nù.

0: Hello.
1: Ekale,
0: sir.
1: Ẹkú ètò.
0: Ètò ní sa o.
1: Sábìsì yẹn ọ̀dà lálẹ́ yọ.
0: Ẹ̀wò ó lágbára ẹ̀ka ẹ̀rọ sà láti lọrin ẹ̀ ṣe sà. Mo ń gbọ́ yín dáadáa.
1: Ẹ̀kú ètò.
0: Ètò ní sa.
1: Sábìsì yẹn ọ̀dà ìgbọ́n kẹ́kẹ́.
0: Mo ń gbọ́ yín.
1: Ó ń dé tó bọ̀.
0: Mo ń gbọ́ yín dáadáa. Àǹtí òretí ẹ̀kalẹ́ o ẹ̀kú ọjọ́ mẹ́ta okay ẹ̀kalẹ́ o àwọn arúgbó ló ń pè ní ojú mi ló gbó this thing kò gbó rárá mo nílò arúgbó mìíràn o ó wà lára yín I don't chop mommy G.O. well but you must know caster dem fit do you bad dem fit do you bad thing wey go end your career once you don cast am lori mem oh gbọdọ cast here o gbọdọ so ese oku ti ese otuba one in my manhood that have not yet chop use arugbo before are you really miss a lot my brother binu mawu powder ti mo se ni mo pe mawu powder ti mo se mo pe one in my brotherhood that have not yet chop arugbo before you are really missing a lot because one in most especially make you go shop away for arugbo house o ti tan won la awe ni agaga kan lo gba awe ni le arugbo won ni pe bi kan lo gba awe ni le arugbo onkun tente yo tente yi koda hello sir
1: hello
0: e wole sir
1: Hello, Auntie Ray.
0: Yes, sir. Mo ń gbọ́ yín ẹ ti wọlé.
1: Hello.
0: Networking.
1: Networking ni. Ọ̀dà ò dára tí bá ló ń kí yín o.
0: Okay, mo ń gbọ́ yín dáadáa. Mo ríre.
2: Ẹlé ẹ pé tó.
0: Esma. Ẹ kalẹ́ ma. Yes, sir.
2: Ẹjọ́ máa mo kàn jáṣẹ́ fẹ́ parí níbi tẹ́ ti fẹ́ dálékọ̀ọ́ níbi snow yẹn ni mo ní kẹ tún bá wa ṣàlàyé díẹ̀.
0: Ṣé ni ewo nìyẹn mà?
2: Ikno yẹn.
0: Ẹ má wọrí, máa ṣàlàyé. Yes, ma. Ẹjọ́ ẹ̀yin tẹ́ ń pe nọ́mbà tẹ bá rí pé kò lọ ń bẹ̀ yẹn, ẹ try láti pe 0705-5949. Tàbí kẹ 0809-7949. Ẹ tún try number yẹn bóyá o máa wọlé ń bẹ̀. Hello.
3: Àti Tolú.
0: Má.
3: Ètò yìí wá náà, yìí náà wá gbọ́ ẹgbọ́ gbogbo lọ́jísíìkì yẹn.
0: Ó sùn mí yìí ń gbọ́rí ni.
3: Ẹ wá dẹtí.
0: Kí wàá lẹ wá fẹ́ kí n ṣe báyìí?
3: Ẹyin kẹrẹ ojú wa débẹ̀.
0: Kí wàá lẹ fẹ́ kí n ṣe? Èmi náà ti fi ara kí n tó mọ̀ bọ̀ lórí ètò ni. Wọ́n wá ń sọ fún mi pé ṣé arúgbó tún dá. Ẹjọ́ ṣé lóòótọ́ ni wọ́n fárígá?

Ẹkú ètò màmá wa màmá àwọn màmá màmá president láti jègede olólọ́yọ̀ mọ́bí ẹ ṣe máa kalẹ̀ grandma don't worry about our wife wọ́n ní ẹ mọ́ worry nípa wife mọ́bí àbí òkúta.

Ìràwọ̀ kan yọ ọ́mì lútìtì. Ìràwọ̀ ọ̀sán tóun dàgbàlagbà pẹ́jú sí. Àfi gorí òkè ó hàn kẹtẹkẹtẹ. Ìkànnì Dati 2FM dosù ó lé téńté. Ọba láàrin àwọn ọkùnrin. Dati 2FM 94.9. Ìkànnì Adẹ́rìn kò sónú. Òkè téńté Premier. Mọ́kọ́lá ìlú Ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé. Ibùdó Ayọ̀ àtòrí sun ìdùnnú ní Dati 2FM. Ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kan nínú. Eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣẹ́ wa ni. Àgbọ́dúnú ètò tó ń pàrònú rẹ. Kájà fẹ́ tọ́ ọmọ nìyàn. Kásì gbẹ̀ni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ arẹ́ níjẹ. Lẹ́nu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́. Ìkànnì 32 FM lóṣùpá àràn káyé 94.9 lọ́ba àwọn ọkàn ni.

olúwa wa ẹ kẹ́ níbi tẹ́ wa ẹ gba ilé tọkàntọ́ àkọsílẹ̀ tó lòdì lórí àwọn ọmọ ológun ilé wa lórí mi fàyà àkọsílẹ̀ tó lòdì every negative and written contrary and written in my father's house tear off wà ní mo fàyà àkọsílẹ̀ tó lòdì mo fàyà oyè àdúrà. Oh, God, Jésù Olúwa dúró níbi tó wà wà gbé ẹsẹ̀ ìpín mi ìṣẹ̀dá mi jáde ní yàrá ìdájọ́ yàrá ìdájọ́ ilé bàbá mi ìpín mi jáde nínú ẹ̀ nínú yàrá ìdájọ́ ilé bàbá mi ìwọ ìpín mi ìwọ ìṣẹ̀dá mi jáde ní yàrá ìdájọ́ oyoyoyo. Jade, inu yara idajo, ma jade. Jesu Olúwa, e gbadua, o didi ami mo serere. Tori lori eto yi, won mo ran mi sawon eyan. Awon to ni ogo, awon mo ologo, mo mo tori won wa. Ade mo gbadua, gbogbo ade mo riti wa so. Be ni o, bali masada. Emi mo serere. Ile baba mi. Jade. Oyoyo. My dear, get up, Sada. I was in our daddy. My dear, get up, Abaya. We are Dabia Bade. Yes, get up, Yadaya.